0: Especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ogo ni fun olorun loke orun.
1: Hallelujah.
0: Mo ki olorun to da orun wa ye.
1: Yes sir.
0: Mo ki gbogbo eyan omo olorun ni bi gbogbo ti e tin gbohun mi ni bi gbogbo ti afefe ikanni yi fe de jo ami adua ni mo fe ko se ni bi to tin gbo mi loruko baba omo ati emi mimo ni mo gbadua fun o run anu ko ba mi si fun o
1: amen jesus
0: mo sure fun o
1: yes sir
0: ni oruko oluwa jehovah
1: yes
0: eni ti mo nkede re orun oju ere ko si fun
1: amen jesus
0: loruko jesus
1: baba
0: orun igbedide ko si fun
1: amen jesus
0: mo gbadua
1: yes sir
0: owo to swe mole ti o je odide loruko jesus owo yen gbeda
1: amen jesus
0: owo to su mole si o je ko tesi waju owo yen gbeda
1: amen jesus
0: owo ti an gbe le omole ti o je ko dide bi irawo owo yen gbeda
1: amen
0: mo gbadua fun o
1: yes sir
0: o tin lo ni pe o sey angeli anu angeli ojurere ko wori ajore ko wori ajore eni ti won ran si e pe ko wa sanu e loruko jesu e ma pade eni ti won ran si e pe ko wa ran e lowo loruko jesu e ma pade eni won ran si o loruko jesu iwa ti e eni ta si ara yin eni ti won ni ko sanu e koni tasere
1: amen
0: koni tasere lojo ti olore re ba de ni ojo ti olore re ma de loruko baba omo ati emi mo o ni si wawu
1: amen jesus
0: lojo ti eni ta ran si epo ko gbe edide ba ma de o ni si wawu
1: amen jesus
0: mo gbadua loruko oluwa jehovah le ko anu o ya ko si fun
1: amen
0: ko si fun
1: amen
0: ko si fun
1: amen
0: ko si fun
1: amen
0: ko si fun
1: amen
0: ko si fun ogun to nba fa to le ba enikeni so ogun to nba fa to ti fe di tiju si olara ase jade anu yanju e
1: amen
0: anu yanju e
1: amen
0: anu yanju e
1: amen
0: anu yanju e anu yanju e
1: anu
0: yanju e anu yanju e mo gbadua fun o
1: baba
0: o n gbogbo ti won ji lo lowo re
1: jesus
0: o n gbogbo to sonu lowo e
1: jesus
0: bi ori ake
1: yes sir
0: loruko jesus asawari e
1: amen
0: asawari e
1: amen
0: asawari e
1: amen
0: asawari e
1: amen
0: asawari e
1: amen
0: omo re to wa laamo yi
1: yes
0: oko re to wa ni aamo yi
1: yes sir
0: iyawo e to wa laamo yi
1: baba
0: loruko jesus
1: yes
0: anu tule
1: amen
0: anu tule
1: amen
0: anu tule
1: amen
0: ta lorun aso akoba fun e
1: yes
0: ta lorun aso akoba fun omo re
1: yes
0: ta lorun aso akoba fun ko e
1: yes
0: ta lorun aso akoba fun iyawo e awon to ran o ya kan wo nkan
1: amen
0: oro to pamo
1: yes
0: ti won de dile olori
1: yes
0: oro to pamo
1: yes sir
0: ko mo wa to mese
1: baba
0: ti won dile olori
1: yes
0: ti won dile omo re
1: yes sir
0: olorun igbenija
1: yes
0: o ya ko tu asiri
1: amen yes
0: ko tu asiri
1: amen
0: asiri yen tu
1: amen
0: asiri yen tu
1: amen
0: asiri yen tu
1: amen
0: asiri yen tu
1: amen
0: ohun to mo wa mese si
1: yes sir
0: ti won ni iwo lo se
1: yes
0: ti won de meni to se mo gbadua
1: baba
0: ko to pe 24 hours asiri ogun yen ko tu
1: amen jesus
0: asiri ogun yen ko tu
1: amen
0: asiri ogun yen ko tu
1: amen
0: asiri ogun yen ko tu
1: amen
0: asiri ogun yen ko tu
1: amen
0: iwo ni mo nba soro
1: yes sir
0: boda iwo ni mo nba soro
1: yes sir
0: mami eyin ni mo nso loruko baba omo ati emo ki o to pe 72 hours olori ogun re o ma jade laye
1: amen
0: eni to duo bi olori ogun fun e ko to pe 72 hours
1: yes sir
0: o ma jade laye
1: amen
0: mo gbadua ki o ru osu to wo
1: yes
0: malia kasaida laari iseju oku yi
1: yes
0: mo kede o loruko baba
1: yes
0: loruko omo loruko olorun emi mo anu yanju oro re ogun to n gbo mi ge loju re
1: yes
0: ogun yen se wole
1: yes
0: ogun adabi
1: yes sir
0: ayafi
1: yes sir
0: ifayakaya
1: yes
0: poju o sinu wahala yi
1: baba
0: gbogbo epe
1: yes
0: ayajo
1: yes
0: betu betu
1: yes
0: ti won fi so sinu ogun yi
1: baba
0: ti o fi yi olori
1: yes
0: ti won ni ko ma tatete yi ti won ni ko ma muti
1: yi
0: ti won ni ko ma se rodo rodo yi ti won ni ko ma lakojo yi ti won ni ko ma rile ko yi mo gbadua bi oluwa ti nbe ti emi e wa ogun yen la na wa ra nu gba oro re dayo ogun se fun anu yanju oro re jesu oluwa wa
2: amen amen amen loruko jesu
0: oruko mi ni woli ati ajinrere femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo Christ Apostolic Church Goshen Land ile anu yanju e ti awa leyin Monarch Luxury Hotel ti awon kan mo si Miriam Hall ni iyana sapati idojukoju olororo estate Gomo Road Ilorin Kwara State gbogbo omo Olorun to ngbo mi bi o tin pari osu yi ti osu yin pari bo aran mi si o mo de fe ko lo sinu oro Olorun bayi emi na ma si bibeli nbi mo fe ka ese bibeli kan fun o mo fe firan lo bi osu yi tin pari ti o mura lati wonu osu tutun yi mo fe ka lo sinu iwe Mark chapter 2 verse 2 to 5 iwe Mark ori keji ese keji si karun banka bibeli
2: loju
0: kan na
2: opo awon eniyan si pejo ti ko si si aye fun won
0: opo awon eniyan pejo ko de si aye fun won
2: titi di enu ona
0: titi di enu ona
2: o si wa so oro na fun won
0: jesu n wa sun oro na fun won
2: won si wa si odo re
0: won wa si odo re
2: won gbe enikan to ni egbato wa
0: won gbe enikan to ni egbato wa
2: eni ti merin gbe
0: awon merin lojumo gbe
2: nigbati won ko si le sumo
0: nigbati won ko le sumo
2: nitori opo eniyan
0: nitori opo eniyan
2: won si si orule ile na
0: won si orule ile na
2: eh nitori opo eniyan
0: eh
2: nigbati won si dalutan
0: nigbatan dalutan
2: won so akete na kale
0: won so akete na kale
2: lori eyi ti e o ni erun egba
0: eni to ni arun egba yen wa lori e
2: to dubule
0: nibi to dubule si
2: nigbati jesu si ri gbagbo won
0: nigbati jesu ri gbagbo won
2: o si wi fun won pe
0: o wi fun won pe
2: omo
0: omo
2: adari ese re ji o
0: ah ogo ni fọlọrun loke orun
2: hallelujah
0: gbogbo omo lọrun to ngbọ mi
2: yes sir
0: sori ikorita ti mo de laaro yi mo fe ko teti ele ko gbo mi to ba wo on to sele ninu iwe Mark chapter 2 verse 2 to 5 wo yi wa ri wi pe omokunrin kan lo sa isan be bibeli so wi pe o ni arun egba egbo o ti wa itoju sugbon ko ri itoju sugbon ni ojo kan jesu jade o n kiri isore lo o wa sun ibi to ti n wa sun opo eniyan po nbe wo ti o se pe ko si aye ti awon eyan o fi wole tabi ta awon eyan gan ma fi jade tori ona ti di sugbon gbo ni ojo ta nso yi awon okunrin merin won de ran ore won yi lowo ore won to laisan yi awon mererin de wo pe awon ma gbe to jesu lo pe ti awon ba dodo jesu awon gbagbo pe jesu a wo san won denu ona won ri pe awon o le wole
2: ilekun itakun
0: won ri pe inu ilekun itakun
2: yes sir
0: won wa ri wi pe ki la won le se ti awon o fi ri wi pe awon gbe omokunrin to jesu lo bibeli so wi pe won de lo si ori orule
2: yes sir
0: bi won ti si ori orule won ni pe won gbe akete aisan ti omokunrin duole won de gbegun ori orule yen bi won ti gbegun ori orule yen won de so kale si aarin ibi ti jesu wa to ti wa sun
2: yes sir
0: bibeli so wi pe nigbati jesu ri won o wa so fun omokunrin alarun egba yen wi pe adari ese re ji o gbogbo omo Olorun to ngbo mi
2: yes sir
0: mo fe ko teti e ko gbo mi sori omokunrin ori awon oluolowo ni o
2: be ni
0: eni ti aye re ba wa to da wa to ni awon eniyan gidi to yi oka igbe aye oku lo ngbe
2: yes sir
0: ti eniyan ba da wa o je ohun ti Olorun gan o feran si
2: be ni sir
0: awon kan gbodo yi eka àwọn ènìyàn rere àwọn tó ń fẹ́ ìdìde rẹ àwọn tó fẹ́ kó o ṣe rere o gbọ́dọ̀ fi wọn yí ọ̀ka kì í ṣe àwọn afẹ́nimáfẹ́dìde ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yí ẹ ká afẹ́nimáfẹ́dìde ẹni ni wọn wọn láìkí ẹ àmọ́ wọn fẹ́ ìdìde ẹ wọn láìkí ẹ àmọ́ wọn fẹ́ ìdìde ẹ gbọ́ mi àwọn ọmọkùnrin yìí ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn yìí ti sún wọn wọn wò pé kí làwọn lè ṣe tó o bá rí wàhálà tí wọn ṣe kí wọn tó lè gbé ọmọkùnrin yẹn déwájú jésù wọn ní excuse wọn lè sọ pé wájú ìtàkùn inú ilé kún àwọn ò lè wọlé kán má gbé mọ ṣùgbọ́n wọ́n wá alternative wọ́n gòkè wọ́n lọ sí roof wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ gbé sọ̀kalẹ̀ síbẹ̀ ẹ gbọ́ mi sà ṣé wọ́n ní nǹkan tó ń ṣe ni àwọn náà ní nǹkan tó ń ṣe àmọ́ wọ́n fi ti wọ́n lẹ̀ wọ́n dẹ̀ gbọ́ tọmọkùnrin yẹn gbọ́ àwọn kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà láyé rẹ tí wọ́n á fi ti wọ́n lẹ̀ tí wọ́n á gbọ́ tiẹ̀ gbọ́ tó o bá ti ní àwọn ènìyàn tó máa fi ti wọ́n lẹ̀ tí ó gbọ́ tiẹ̀ o ráyé wá gbọ́ gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ó kéré tán o gbọ́dọ̀ ní èèyàn mẹ́rin tó ran ayé ẹ lọ́wọ́ èèyàn mẹ́rin tó máa fi tiẹ̀ sílẹ̀ ká gbọ́ tiẹ̀ gbọ́ tó o bá tì ní o tí ì ráyé wá ẹ gbọ́ mi bí oṣù yìí ti ń parí mi ò mọ̀ bóyá o máa ṣàmì àwọn tó máa fi ẹrù wọn lẹ̀ tí wọ́n máa gbọ́ tiẹ̀ àwọn tó máa gbé ẹ dé ìkóríta tí wà á ti rí ìwòsàn àwọn tó máa gbé ẹdẹ ìkóríta tí ọ̀rọ̀ rẹ̀ á fi dayọ̀ àwọn tó máa gbé ẹdẹ ìkóríta tí wà á fi gbàgbé ìbànújẹ́ báyìí lolúwa wí àyànmọ́ rẹ̀ bọ́ sọ́wọ́ wọn gbogbo àwọn tó yí ẹ̀ka tí wọn ọ̀rọ̀ ayé ẹ lọ́wọ́ àwọn tó yí ẹ̀ka tí wọn gbé ọ̀dìde àwọn tó yí ọ̀ka tí wọn wọ́nà tí wọ́n á fi rìn jìnnà tó jẹ́ pé ìṣubú rẹ̀ náà ń wá mo sún àsọtẹ́lẹ̀ iná kó pinyin níyà iná kó pinyin níyà gbogbo ẹni tí ò yẹ kó bọ́ rìn mọ́ nínú oṣù tuntun tó ń wọnú ẹ lọ yìí lórúkọ jésù apinyin níyà àwọn tí ò yẹ kó bá rìn mọ tí wọn wà nínú ìrìn àjò rẹ lórúkọ jésù iná pinyin yà àwọn èèyàn pàtàkì àwọn èèyàn rere tó máa fi ẹrù wọn lẹ tí wọn gbọ́ tiẹ àwọn tó ti dáa fún tí wọn wọ ẹni tí wọn máa fà sókè gbọ́ mi àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ara wọn pé kò sí ohun tó ṣe wọn wọn ṣàìsàn àmọ wọn dira wọn dẹ ṣe wàhálà wípé àwọn fẹ.

0: ẹ̀yìn kò sí olúọmọ mẹ́ ìwọ ni olúọmọ tí ó bá dìde
1: wọ́n tún fi ẹ́ ṣètùtù
0: àríyàn àríyàn ṣé mo lè bẹ́ ẹ sọ ọ ti pẹ́ tó ti fi ẹ́ ṣètùtù kòròfo ní rìn kiri ó bá lé kó lé visa 400 years ó lè bá nítorí wípé wọ́n fi ẹ́ ṣètùtù ni ṣùgbọ́n lẹ́nìí ètùtù ju ètùtù lọ mo bí ọ̀rọ̀ dé báyìí lọ́dún wa wí.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Are you ready?
1: Yes, sir.
0: Sọ pé wàhálà tí ìyá mi rí.
1: Wàhálà tí ìyá mi rí.
0: Ìdààmú tí bàbá mi ṣe.
1: Ìdààmú tí bàbá mi ṣe.
0: Èmi ò lè ṣerú.
1: Èmi ò lè ṣerú ẹ̀.
0: Sàmílẹ̀ mẹ́ta ń tẹ̀.
1: Mi ní orúkọ Jésù.
0: Mo ní ìdẹnìkan tó máa náwó sókè sọ pé ìkòkò tẹ́ torí mi gbé kalẹ̀.
1: Ìkòkò tẹ́ torí mi gbé kalẹ̀.
0: Ó yá sáré fọ́.
1: Ó yá fọ́.
0: Fọ́dànù.
1: Fọ́dànù lórúkọ Jésù.
0: Ìkòkò.
1: Ìkòkò tẹ́ torí mi gbé kalẹ̀. Ó yá fọ́. Ó yá fọ́dànù. Ó yá fọ́.
0: Jésù.
1: Ó yá fọ́.
0: Olúwa wa.
1: Mi Jésù.
0: Ẹ gbé ọwọ́ lé ikùn yín.
1: Yes, sir.
0: Olúwa ní aláboyún kan bẹ nínú ìpàdé yìí. Kìí ṣe ọmọ gidi ló wà nínú rẹ. Abirun ọmọ ló wà lára ẹ. Olúwa ò lè tàn mí jẹ rí o. Abirun ló wà nínú rẹ. O dẹ̀ wà mí inú oyún lọ wà. Ẹ ti àwọn aláboyún jáde síta fún mi náà. Ẹ ti àwọn aláboyún síbí o. Abirun ló wà nínú ẹ. Tó bá lè gbàdúrà ẹ rí ti ọsẹlẹ. Fẹ́ ti gbé ọwọ́ lé inú ẹ.
1: Yes, sir.
0: Sọ pé abirun ọmọ o.
1: Abirun ọmọ o.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Ọmọkọ́mọ finú mi lẹ̀.
1: Ọmọkọ́mọ finú mi sílẹ̀.
0: Ọmọ tó wáyé asán.
1: Ọmọ tó wáyé asán.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Abàmì ọmọ.
1: Abàmì ọmọ.
0: Jáde.
1: Jáde.
0: Ẹ̀yin workers, ẹ dúró lẹ́yìn wọn o.
1: Jáde lára mi.
0: Ẹ̀mí yẹn ló lọ yẹn o.
1: Abàmì ọmọ.
0: Ẹ dúró lẹ́yìn wọn o.
1: Jáde lára mi.
0: Yìí náà o.
1: Abàmì ọmọ. Jáde lára mi.
0: Jáde.
1: Jáde.
0: Ó lọ nìyẹn o.
1: Jáde lára mi. Abàmì ọmọ. Jáde lára mi.
0: Jáde.
1: Lórúkọ Jésù.
0: Jáde.
1: Abàmì ọmọ.
0: Jáde.
1: Oyè jáde.
0: Wà.
1: Oyè jáde.
0: Tù.
1: Oyè jáde.
0: Tìrì.
1: Jáde lára mi.
0: Fọ.
1: Jáde lára mi.
0: Ẹgbẹ́.
1: Dárúwa.
0: Five, six, seven. Sẹ́tì rí báyọ̀. Abàmì ọmọ ló lọ yẹn. Dààmú tiẹ̀. Ee, lọ wo bòmí. Gẹ́ẹ̀dì ẹ̀. Holy Ghost.
1: Fire.
0: Jésù Olúwa wa. A gbé Ọlọ́run ga fún àwọn iṣẹ́ agbára tó ń ṣẹlẹ̀ lárúgbó ọjọ́ ńìlọrin. Gbogbo ènìyàn, ọwọ́ agbára yìí ló yọ àwọn èèyàn kúrò nínú ọ̀fìn. Bó o ti ń gbọ́ mi, má gbàgbé pé iyọ̀ sásẹ̀tì ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo èèyàn mú wá sárúgbó ọjọ́. Tá a dẹ̀ ń ka sáàmù láti Psalm 1 títí dé Psalm 150 sí o. Yóò ní agbára torí Friday ọ̀sẹ̀ ilẹ̀ gbayọ̀ yẹn. Lónìí ni o ní o lónìí ni ìpàdé náà. Dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀. Bí ìwọ náà bá fẹ́ kópa nínú ọ̀rọ̀ yìí. Gẹ́ẹ̀tì iyọ̀ sásẹ̀tì kan tó bá ń bọ̀. Ọ̀tọ̀ níbi táyín oko iyọ̀ yìí tẹ bá ṣẹ̀ṣẹ̀ wá sí. A ó bá yín ka ti yín sí lọ́tọ̀. Àdúrà ó parí lápapọ̀. A wà pín iyọ̀ yẹn fún gbogbo ènìyàn. Ó lè lo iyọ̀ yìí káyẹ̀ wà bákan náà. Torí Olúwa wí pé kò ní sí ikú mọ́ o. Tàbí àsálẹ̀ nínú ayé rẹ̀. Ẹ fún mi láwọn tí nǹkan ò lọ déédé fún. Àsìkò àánú wọn ti dé báyìí. Ẹ dẹ̀ lọ get pure water. Ẹ kó sínú ìrìkìrì sẹ́sì. Ẹ wà máa kó pure water yẹn bọ̀. Torí ń gbẹ bá dayọ̀ díẹ̀ sórí. Pure water yẹn lẹ́ fi fọ́ dànù. Ṣùgbọ́n ẹjẹ́ ò la ìrì kọjá. Bí ò bá dẹ̀ wá rí ìrì. Ẹ sá kó omi pure water wá. Lárúgbó ọjọ́ ní àárọ̀ Friday pẹ̀lú iyọ̀ sásẹ̀tì kan. Ẹ̀yin dẹ̀ ti mú iyọ̀ yín tẹ́lẹ̀ wá. Ẹ wá gbà nínú ìpàdé àdúrà. Yóò ti kọjú eré. Ìran ojúkorojú àti deliverance. Ọ̀nà àbáyọ ti dájú. Tọ̀sẹ̀ yóò le ju last week lọ. Wàá ló ń lọ sí chọ́ọ̀chì arúgbó ọjọ́ tó bá dé side of agaraji. Béèrè Kílàńkó junction. Kílàńkó junction yẹn Mọ́rúwá àti ọ̀kadà wà mbẹ́. Béèrè pé chọ́ọ̀chì arúgbó ọjọ́ ló ń lọ ní Kílàńkó junction ní side of agaraji yẹn. Àárọ̀ Friday lago mẹ́jọ àbọ̀ láàárọ̀. Adẹ̀ gbé wago kan sí ago méjì. Gbogbo òkùnkùn ẹ máa parẹ́. Ẹ̀yin ènìyàn àtúnṣe dé ìpín ìrè ó gbà yípa.

Rajini, oke deh cise, Rajini, sabar dia cise baca, sebeli biko, ojo pemak bojo wajah semengko, jodoh yang berbaju wan baju, wici wan baju so, Daraya, Latari Bukwila wa Nigeria, Siti Dekoro Kondwile Afrika, Tema Loke Oko, Enyani Lerro, Oye Latibe, Jede Nyono Lupa Machesa Koba Koba Lalai, Machesa De Dende, Machesa Bibingi, Machesa Dododo, Tema Kiyi Wipeke De Kumura Sile, Amojuba, Ipadabo, Akbebolu Lakba Waju, Oma Bibi Orile Diego, Si and your mother made you log on 28 years. You make us right for all right, Babalui. Lale, if you wait, I'm on in a kuna. Family because let you be a domeji. What is your big way? All right, Toro, yes, Ilario, Matty, Manchester United. What do you want for you? Decadent. Never you pay a Babalu now. What is your toe? Lati Pada by you. Take papa, share it all travel. Let you do it alone. Do it alone. We call Baba Lu Asavia. Ati call Baba Lu Barcelona. Gege biya yalo. Hey, bag bag, be a beti bag be. Ine no chukejila. Odun 2024. Oni rush for. Do it Baba Lu kaye for Manchester United. Koto di pe oro oro wa lari ohun ati oluko ni iko egbe bolu Manchester United ngba na eyi orube la mori koto di pe won fi showa gbe won fi shofa gege bi ayalo lo sinu iko egbe bolu Asovina nenu osu keji odun 2025 lati lo Paris egbe bolu 2024 2025 eyan ngba na leyin to pari o ye ko pada si Papa Shire, what for? Enya Manchester United, Enya Nisai, Babalu Tupoja 2025-2026, Enya Ni Watu Fi Agbabalu Ye, Enya Rashford, Watu Fi Shofa, Losinu Ikwa Agbabalu Barcelona, Welo Fani, Ocheche, Ni Barcelona, Ki Wakbi Agbabalu Ye, Ki Wakbi Lagbi Tapada Watakuro Godo, Shubwa! Barcelona, wọn padà gbé agbá bọ́ọ̀lù yìí o nítorí pé wọ́n fà kékọ́rí wọ́n fi gíga kọ́rù èyí wọn sọ iye owó èlé tí Manchester United tẹ wọ́n bèèrè fún èyí lórí agbá bọ́ọ̀lù yìí lẹ́yìn tí agbá bọ́ọ̀lù náà èyí Marcus Rashford tó ti kó ipa ribiribi nínú ipa agbá bọ́ọ̀lù Barcelona pẹ̀lú bó ṣe láǹfààní láti gbá bọ́ọ̀lù nígbà mẹ́rìnlá èyí wọnú àwọn. Tosi tulando nira lawa mokala Nenu faraha Moka dini adota Enye 40 goals 11 lasi Enye ni 49 appearances Enye Makona Kulapani lati gbade vye ye la liga Tema kapadiri Mbasilona Nisa igbabalu tutuko jaye Nemba yo Lano Agbabalu awo Pada boso jo pa yelu jara Agba wana agbe video Tama Instagram Tema gbogbo social media si gbogbo La ati dupa lo wakbogbo Awati wansha lati leye fon Eye lako Tobi lo dola nino ikwa agbaba ni Barcelona Tema gbogbo igima Oshiche Ata wala lupe Ikwa agbaba ni Barcelona Mwa koko tolo pelu wa Eye toja wipe Ocheche Oja wipe agbaba O kuku tigba O tigba kamo Enye lati pada sinu iko Manchester United Lati tu wabere sinu fanyi memo Kuma fero je kwa la pabe Kenge bio lukoni Manchester United Michael Carey O cheni kwa utishoto Lati magbagbabolu yi wale pada Si papa shiri o travel Ta
bá wa ń sọ̀rọ̀ ẹ̀yẹ nípa ràwọ̀ agbábọ́ọ̀lù yìí ojú ọmọ bíbí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì náà ẹni ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n 28 years ẹ̀yẹn máa contract for kí má tọ̀yìn ipa má ní gbàgbé òun ló ti kó gidigidi ó ti sà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ó tó di pé ọ̀rọ̀ dàrú láàrin àwọn méjèèjì ó dà ọdún 2020 ọdún 2015 ó ti láǹfààní láti gbá bọ́ọ̀lù àkọ́kọ́ rẹ̀ ìyẹn fún ikọ̀ agbọ́jẹ́ Manchester United fóòtútù 68 méjìdínlógóje ìyẹn 138 goal òun ló gbá wọnú àwọ̀ fún Manchester United pàlọ́ àmì onírànlọ́wọ́ tó tó 60 ìyẹn 60-6 látara ìfarahàn okòólénírínwó àti mẹ́fà 426 appearances ènìyàn ẹ̀yìn tí Manchester kò bá láìláì ṣéka wá sọ wípé ìpadàbọ̀ agbábọ́ọ̀lù yìí èyí ó máa kọṣúra pọ̀ yóò jẹ́ ìpadàbọ̀ Abidjan ni àbí kò ní gbọ́dọ̀ sí olùkọ́ ni yín ìyẹn Michael Carrick lẹ́nu àbí kí wọ́n kúkú tà pátápátá porogodo nítorí pé ó ṣeéṣe kó fẹ́ ba tíìmù yẹn jẹ́ nítorí àwọn ikọ̀ bíi Tottenham Arsenal Emma Roma wọ́n fìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù yìí ìyẹn wípé kó wá darapọ̀ mọ́ wọn àbí báwo lẹ́yìn ṣe rò ó sí ó yẹ láìdún ọ̀nà pẹnu lórí ọ̀rọ̀ ọmọ kọ́ṣọ́ọ̀fọ̀ tí mọ́ Manchester United yìí ká má fi yẹn kíra wa pé akójúmọ́ àtúnkọ́ ojúmọ́ mọ́ akójú làtúrọ̀ ọmọ odù tó dẹ́wà ẹ káàbọ̀ ìyẹn sórí ètò lágbo sport ìyẹn lójúmọ́ tó mọ́ lójúmọ́ àtòní gágágá nìyẹn ọjọ́ tó kẹ́yìn ìyẹn nínú ìrìn àjò oṣù ìkeje ọdún 2026 nìyẹn o ó yà mo wá kí yín délé alára mo kí yín délé ajérò mo kẹ̀dẹ̀ kí yín délé ọwọ́ àrògùn àga ìyẹn lójúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ ẹ̀kú tí ń ṣe baálé ọ̀rọ̀ ìyẹn ni fẹ́ni kọ̀ọ̀kan wa ṣé ń ṣàmì àdúrà bẹ́ẹ̀ bíìsì ráyè ṣàmì ó dẹ pé gbàgbà ó kọ́ gbogbo àwọn ọmọ àjọ mi àwọn sàbẹ̀ mi lápá bí àti lápá tán káàjọ máa mú kinní ẹ̀ wá ìyẹn lójúmọ́ tó mọ́ lónìí ló máa fi dùn tí gbogbo máa fi kan sí ẹ̀rọ látọ̀dọ̀ nọ́bà wà tí ọlọ́pàá bí agbára àtàṣe gbogbo bíráìbọ̀ káàsì lẹ́mẹ̀tẹ̀ mami mosina special apostle awotuyi ní ìgbọ́kùn yín wọ́n máa bàtà ni ọ̀ èèyàn kan ṣoṣo bíi population china mami mori ẹlápàá bẹ̀yẹn ẹ kẹ̀dẹ̀ lọ́wọ́ kalaga síkálẹ̀ ó dẹ pápá wàràkàsì ní mọ́mọ́ fúlàní dàgbà ìyẹn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámọ̀ tẹ́ mọ́ bábíkìú ìyẹn gẹ́gẹ́gẹ́ làwọn ọmọ àgbòrò oúnjẹ ó kọ́ ọmọ gẹ́gẹ́gẹ́ ní ìjánu ọmọ ayọ́dẹ́jà yọlá ló kọ́ tèmi ní westport ní sálàgà síkálẹ̀ àwọ̀ tó ní jésùà èèyàn mẹ́wẹ̀dà ẹ̀yìn tèmi lẹ́wọ́ panu pàmàpọ̀ ẹni ilé sọmí láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn eré ìdárayá lédè yóò bá ti ọpọ́n bẹ́lẹ́ àjọ lọ́ngọba ló kórí bẹ́ẹ̀ sẹ́mílẹ̀ bí kọ́ owó kọ́ ọmọ gẹ́gẹ́gẹ́ ní ìdáná ọmọ àti wípé ilé sọmí tẹ̀rí yẹn ó kẹ́dẹ̀ dùjóyè lọ́lọ́wọ́ kẹlàgà síkálẹ̀ ó jẹ́ bẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ní westbrook gbé bọ́dìmọ́lẹ̀ dáwọn tiẹ̀ débẹ̀ dáwọn bẹ́ẹ̀tà jẹ́ kọ́ mọ bó ṣe lọ ní kò péjèèjì ìyẹn lójúmọ́ tó mọ́ láàárọ̀ tò nínìyẹn o ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ látàrí gbogbo ilé wa nàìjíríà nínú gbogbo tí wọ́n tún wí tí wọ́n tún sọ lápá bẹ̀ ń bo gangan ní kí n ti kó bíṣọ́ọ̀kì nìyẹn ìyẹn bolẹ̀ láàárọ̀ tò ní wọ́n lè di tọ̀tọ̀tọ̀ sí pé àwọn tèmi dá tí wọ́n mọ̀ kó má bàá dàbá mọ̀ kó yẹ pàápàá ẹ jẹ́ kí n kẹ̀dẹ̀ mú látinú ikọ̀ agbábọ́ọ̀lù wòrì ikọ̀ agbábọ́ọ̀lù kọ́rọ̀ united nìyẹn nítorí pé oúnjẹ sẹ̀mẹ́pẹ́ lọ́wọ́ tá a wà yìí wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti lọ ń gbáradì ní kọ̀ọ̀kan ìjẹ́jú ìyẹn fún sáà ìgbábọ́ọ̀lù 2026-2027 ìdíje league àgbàkúta tilẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi léde ìyẹn látinú ikọ̀ united wọ́n kẹ̀dẹ̀ ń jẹ́ kó di mímọ̀ wọ́n lè rẹ́ gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀
ibudo gbaradi won eja nilu ofa o nbe gangan ni won ti koko lofa ni lati gbe ifese won se precision ele ta mo si amara gbona won ni ko egbe bolu ikora united yo koju ko egbe bolu ni ko nefe bakana ne won lafa ni o eja lati koju ko egbe bolu ore ofa fc eja loni gogogo ni ti ko ni di ni tomorrow de di agogo meta eja loni gogogo ni won ma lafa ni lati koju ko egbe bolu ofa fc ega bi royin se je ko di mimo eyan lati nu ko egbe bolu amoni boy won je ko di mimo soro chalaye ni pe to ba wa dojo aba meta won gbera won teko leti re gbogbo ese tere tere o di lu badan ibadan mesi mogo ni lo luyo ni gogogo lati lo koju iko egbe bolu ore iko egbe bolu tiri ensi niyan eyan to ba dojo aiku ojo eku ele tin bo ojo sunday gagaga niyan oni won lo gbe ifese won se amara gbona ta mo si precision ye ga bi won se jago di mimo o le me jayin temi lo ni fere jogi o ye je gbe body kuro lagba be o ti le je wipe won jago di mimo ninu iko gbogbo.

mẹ́fà èyàn lọ́jọ́ tànà wọ́n mú ojú gbà wọn látòrílẹ̀dẹ tógò wọ́n tún pa wọ́n bí ẹran kára ni àmẹ́yọ mẹ́ta sódò ó ní wọ́n fi sọ́bà tẹ́yà fẹ́ wọ́n fi sọmọ wọ́n dì lọ́jọ́ tànà èlé tó túmọ̀ sí wípé ìpò gbọ́ bọ́ọ̀lù supra eagles sí ilẹ̀ wa nàìjíríà lábẹ́ olùkọ́ni abdomi kaiba wọ́n ti dé ìpele tó kọ́gùn sí àṣekágbá ìdíje wa fún bí under 20 championship ẹ̀rọ ti wẹ́ pẹ́ nínú ìfẹsẹ̀wọ́sẹ̀ àkọ́kọ́ ilé tí wọ́n kọ́kọ́ gba wọ́n bí ojú gbà wọn látòrí ìlẹ̀dẹ ghana wọ́n bí wọ́n ṣe wẹ̀túwẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́rin sí méjì lọ́jọ́ tànà mẹ́ta sọ́dọ̀ ni wọ́n tún fún orílẹ̀-èdè ìgbọ̀n orílẹ̀-èdè tógò ló ṣe jẹ́ gọ́gọ́gọ́ nìyẹn o mo ti ń lọ ní gbòòrò ayé ó ní jẹ́yìn tèmi ló ní fẹ́ràn jogi ó bá dọjọ́ ẹ̀kọ́ òun ló jẹ́ wípé wọ́n máa láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè burkina faso àwọn ọmọ yẹn wọ́n ń jẹsẹ̀ mẹ́pẹ́ wọ́n ń ṣó lọ́wọ́ tí àwa yìí ó jẹ jẹ́ nìyẹn ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì ó dọ̀dọ̀ àjọ nfl gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ìpàdé àpapọ̀ ilé tí wọ́n ti yàn wọ́n lóye nínú àjọ nfl ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé wọ́n ti sùn di ọjọ́ wòrè ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tọ́lá oṣù kẹsàn-án ó gangan ni wọ́n sùn dà lọ́wọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe tó mi lọ́wọ́ ẹ̀yẹ lápá bí lójúmọ́ tó mọ́ lẹ́nu gangan ó lè mí láǹfààní láti farabalẹ̀ máa gbé yin tèmi débẹ̀ ó

ọjọ́ FA lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì wọ́n ní agbábọ́ọ̀lù. Èlé tó bá lè wùwà ìjẹyẹ sí sáwọn agbábọ́ọ̀lù akẹgbẹ́ rẹ̀. Yálà nínú ikọ̀ agbábọ́ọ̀lù tó ti ń lo dọ́là ni àbí nínú ikọ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ orogún rẹ̀. Wọ́n ní ẹ̀gbọ́ wọ́n fòfin ìfẹsẹ̀wọnsẹ̀ tó tóbi mẹ́wàá wọ́n fi dè é o. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tómi lọ́wọ́ mo ní já yín ló ní fẹ́rẹ́ jogi. Wọ́n kẹ̀dẹ̀ tún jẹ́kó di mímọ̀ wọ́n ní ṣe rí aṣọ ìgbábọ́ọ̀lù àwọn ikọ̀ agbábọ́ọ̀lù. Èyẹ ní sáà ìgbábọ́ọ̀lù tí ń bọ̀ 2026-2027 wọ́n ní ṣe ẹ̀fẹ́ gbọ́ àwọn iléeṣẹ́ tó bá jẹ́ iléeṣẹ́ tẹ́tẹ́ wọn ò gbọ́dọ̀ sponsor wájú aṣọ ìgbábọ́ọ̀lù àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bó tilẹ̀ wò ó kiri ọmọ àwa lè sọ bóyá wọ́n lè sponsor.

0: gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ ó lè mí jáyin tèmi bẹ́ta ìjọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ gbogbo ẹ̀yin ti chelsea ẹ̀yin ti arsenal tẹ́ ti ń wójú pèrè ipò ṣeéṣe ká ẹ gbé jọ́sọ̀ ní pàápàá jọ́sọ̀ ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tàmílà o pẹ̀lú àdéhùn ọlọ́run ló mú ọ wá ọ̀fẹ́ ni wọ́n ń pè ó ti lọ darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ní ìrànwọ́ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn náà ẹni ọmọ ọdún 32 32 years of age ó lè mí jáyin tèmi lóní fẹ́rẹ́ńdógí ó dá fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó dàdọ̀ àjọ uefa wọ́n ti sọ̀rọ̀ ṣàlàyé wọ́n ní ti àjọ fifa tán bá lè tẹ̀wájú lórí ìpinnu tí wọ́n ń pinnu lórí ìdókòwò aládàáni nínú ìfẹ́ ẹ̀yẹ àgbáyé wọ́n ní tó bá wọ́n láwọn tiẹ̀ máa yọwọ́ kúrò nínú ìfẹ́ ẹ̀yẹ àgbáyé pa afẹ́ kópa nínú àwọn competition eléyìí tó bá jẹ́ ti àjọ fifa gbogbo àjọ uefa tẹ́ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n tó 65 members association nínú àjọ uefa gbogbo wọn ni wọ́n fọwọ́ ṣọ̀kan bẹ́ẹ̀ wípé àwọn yóò yọwọ́ o èèyàn kúrò nínú ìdíje eléyìí tó bá jẹ́ ti àjọ fifa ìyẹn tí àjọ fifa bá lè tẹ̀wájú tí wọ́n wá kùnà wọ́n yọ gbogbo pé à ń fẹ́ ìdókòwò lórí aládàáni látọ̀dọ̀ aládàáni sínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé wọ́n láwọn òní kópa bẹ́ẹ̀ mú náà àwọn òní kópa ń bẹ̀ mọ́ ó ti jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn má ní ìgbé ẹdé bẹ̀ mo ti jẹ́ ẹbẹ́ta ó yẹ dédé ẹ̀yìn ti chelsea options ní ìgbọ́kọ̀ ẹ̀ abúlẹ̀ ṣówó ẹlẹ́ṣà agbára àtàṣe gbogbo chelsea tó dúró kokoroko dúró kakaraka èyí lọmọ ọgá lẹ́nìta kọgun nílùú iléṣà pásọ gbẹdẹbọ àkẹjù tí mọ ọgbẹni sunday adébáyọ̀ láti ní ìjọ àláfíà olúwa baptist bàbá chelsea ní gbogbo gèrè alímìtì máa ṣàdá mo rí yín lápá abẹ yẹn mi ìkúkú gbọkọ yín òye gbọ́ mi dáadáa jasco rìn wáyà àwọn ti chelsea tọkàntọkàn nìyẹn lánàá ẹ̀fọ̀rọ̀pọ̀ bọ́yìí èyí agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn tó jọmọ bíbí orílẹ̀-èdè faransé manchester lacrosse wọn lẹ ti padà gbé lágbètò ó ti tọwọ́ bọ àdéhùn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹ ti gbé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace nígbà tọ́mọ yẹn máa wá sọ̀rọ̀ ó ní ṣe ẹ fẹ́ gbọ́ ó ní ìtàn má ní gbàgbé lòun fẹ́ wá kọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea mú lókè ìtàn rí ìtàn dáadáa ń bẹ ìtàn kejì náà ń bẹ àmọ̀tàn tó fẹ́ wá kọ ó ní ṣùgbọ́n òun bọ̀ wá kọ̀tàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea gẹ́gẹ́ bí manchester lacrosse ó ti sọ̀rọ̀ ṣàlàyé mi mo jẹ́yìn tèmi bẹ́ta ó yẹ gbọ́ mi dáadáa bíbí tẹ̀ nítorí pé mo ti balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ní pápá àṣeré camp nou lórílẹ̀‐èdè spain gangan nìyẹn nítorí pé adéyẹmí karim adéyẹmí ó ti sọ̀rọ̀ ṣàlàyé o ó lẹ́rù òbódò tí ó lẹ́nu ó bá fẹ́ kan lòdò ó gangan lẹ́rù máa bà èèyàn láti fagagbága pẹ̀lú lami yamma nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona gangan ẹ̀rọ ti wípé karim adéyẹmí láìpẹ́ yìí òun ló jẹ́ wípé ó tọwọ́ bọ̀ àdéhùn ọdún márùn-ún ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn ló dẹ́gbẹ́ pàpà ac milan àwọn àgbà fìrí yọyọ àgbà tí kálẹ́gò bá wájú tírélà wọ́n ti jẹ́bọ́ di mímọ̀ lọ́wọ́ tí a wà yìí wọ́n ní kò jọ́ lákẹ́ kò jọ́ lóko wípé ògbóòtagì agbábọ́ọ̀lù má ní gbàgbé nínú ikọ̀ yẹn èèyàn franco baresi wípé ó ti jáde láyé wọ́n ní kò tí ì jáde láyé gbogbo ẹ̀ ń tẹ̀ ń gbé ròyìn àìburú kiri ìròyìn èké ìròyìn ẹlẹ́jẹ̀ lẹ́ ń gbé kiri o gẹ́gẹ́ bí ẹsì mìlà wọ́n ṣe sọ̀rọ̀ ṣàlàyé lápá abẹ̀ yẹn ó ní mo jáyin bẹ́ta ó ṣe fàmí abdulrasheed adélabújà gàbá mo ti rí yín lápá abẹ̀ yẹn mi ìgbọ́kọ̀ yẹn ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ mo gbé bọ́ọ̀dì kúrò ń bẹ̀ ẹ jẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti arsenal ẹ̀yìn ti ghana sọ́wọ́ yín jà ẹ jẹ́ kí n máa rọ́wọ́ yín lókè ní kókó ìjèjì lápá abẹ̀ yẹn simply because lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù barcelona ó jọ bíi pé ọ̀rọ̀ ti mú yẹ́ẹ̀sì fún wọn èèyàn lárú pé wọ́n fẹ́ gbé bruno guimaraes nítorí pé lọ́wọ́ tá a wà ẹ mọ̀ pé £70 million ó ní wọ́n kọ́kọ́ gbé lọ àmọ́débọ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ó ṣeéṣe kí wọ́n gbé £80 million lọ ìyẹn lórí àti lọ gbé agbábọ́ọ̀lù bó tilẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà ikọ̀ agbábọ́ọ̀lù newcastle wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù arsenal wọ́n àti ìkànsí wọn lórí agbábọ́ọ̀lù yìí ṣùgbọ́n wọ́n ní final bidding o yo sese ko waye ni ko pe ki won ko 80 million pounds iyan million lona 100 pon lo fun Bruno Gumare to je irawo agbabolu eni omodun 28 iyan 28 years pe ki won ko lo fun eyin ti Arsenal boro se lo lapa be yen gangan baresi ni gbogbo ti se ni gomo e mo ri lapa be mi gbo ko e Alhaji Waidi Kola Adejuma e ma na gbogbo gunners mi gbo ko e o je gbo mi dada Go Shake Abayomi, Olu Dasile, Go Net FC, Eyan ni gbogbo Atakuma Sayes, Lele Ilorin, Eyan ni gbogbo Atakuma Sayes, Mure Lapa Be Lapa Apanu, Igbo ku yin ba mi ni pele Osun gangan, awon ti go na se no. Wo ye gbagba, e je ngbe body kin fo fere kuro lagba be. Ti ma lo sinu kan gbogbo le Manchester United, Manchester Kobakoba lele. E mo pe oro Manchester United o gagaga ni mo fi bere. Iri ai bere eto laro tun ni. Iyan nipa ma ko shafo. Sugbon lowo ta wa yin, eyin ti Manchester United e tun fara bale ke gbo mi beta o. Ba mi Oye depo ni gbogbo Kwara Polytechnic e gboku yen adamo otun ba leka jade ni gbogbo ozere tabi e ma jo lo ku sawe lapa be yen oya gbo mi dada dikade niyi baba agbalagba Manchester gbegbegbe Manchester dododo ba mi Reverend Dr. Ololade lati ni ijo first ba teacher ni gbogbo suru lere le lorin dade ko ojumo dade ko ojumo ma e ba ki mo mi lapa ton Manchester United won le ti tun fi agba bolu kan lapa yen e ti fi sowo sinu iko agba bolu kan lori le de Switzerland ile je wipe ipo agba bolu te lo fi sowo si o je ipo agba bolu to je wipe awon ile ise tin se isakoso Manchester United awon na ni won ni agbe ipo agba bolu yi tani mo soro npa re eye Thailand Fredrickson wa ti fi sowo agba bolu lapa yen le e fi sowo sinu ipo agba bolu Lusani Sport eye lori le de Switzerland e ra wa agba bolu emi omodun 21 ni 21 years of age Gege be kan se lo oni mo ni jayin temi beta o da ki soro yin ma ki prince ko ma ni pe mi kuku gbohun debe e tori pe e di o to jo olukọ ni ko agba bolu Newcastle United o ti ko we fi sele alaye ti gbe body lana koju maru bi gbara logun re e mo ko won ti fe ta awon agba bolu shanko shanko tan ninu ko agba bolu Newcastle United What is that to Nali? About any. What are to the Godo? A Gumarasi, so soon. What is that Babolu? Come on, get paid the prince in your bada Babolu. The prince on Babolu. Ah,
1: I'm injury. Rora, Juba, Amelara, the prince, Egoti
0: Luo, Egoti Luo, Egoti
1: Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo,
0: Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo,
1: Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo, Egoti
0: Luo, Egoti Luo, Egoti Luo, Egoti Luo,
1: Aitara
0: se webeki
1: webeki ka se di pada
0: ati Jordan Henderson se wa mo kan
1: no Chelsea need the radio sugbon mi kan ra won ni ka lo ra Daniel Sturridge now
0: okay
1: se mo kan the Sturridge
0: mi nbe ni pe
1: ba wa on lo gba kan kan na na na na awon arugbo nkan na ni darugbo bayi o ra fun ti je ti fe ji mo arugbo so ka ma ra webeki nikan bo ka pada wa ti na webeki o ta so jang striker Chelsea lo
0: o gbeyanju
1: last season 30 goals lo ni o 30 goals ni last season so
0: se mo kan to funny si mi loro webek pelu Jordan Henderson ni pe se you need be 16 years ago Jordan Henderson pelu webek won je jijo je irokan ninu iko agba bolu Sunderland won si koju Chelsea ngba na
1: won fi aje won
0: fi aje Chelsea 3-0 webek score
1: o so okay ah o ti ye mi ah mo fura be na Chelsea den ni won le
0: ah Chelsea zire won be leyin ko je ki Chelsea
1: yo won abajo Chelsea won den ni asaye lataye Abramovich ni every time we start ngba yen mo ti mo fi aje ngba to wa ni Wigan even Salah ngba Salah wa ni Portugal wa ni Switzerland ngba yen ti wa so club we na Chelsea na Villarreal Salah Chelsea ni pattern yen o ti ti ke mu to ba team kan gba ton fi aje won player to se dada nu team yen mo ra so bi a do fa ta fi ra le na nu ke abajo
0: no fi da won meje
1: ara meje pe awon le ese wulo e wulo fun
0: won olodun lo mo wa
1: na mu ba wa
0: olodun ba wa
1: o pe won àwọn tó kó wọ́nà gan láti gan sẹ́ni 13 goals ni player chelsea mélòó 13 goals
0: láti sẹ́ni. ẹ ṣùgbọ́n ọmọ yọyọ ní aládi olùrọ̀ ikọ̀ chelsea wa
1: ẹ. kárí àpọ̀
0: mélòó ni wọ́n fẹ́ lò
1: kárí àpọ̀ yẹni yẹni.
0: bí last 2 seasons ẹ mọ̀ pé wọ́n ṣe kinní at the end of the day náà kò fẹ́ sí nǹkan kan tó bí alára.
1: alonso ti dé.
0: ok
1: kó yàtọ̀ alonso ti dé.
0: bóyá kan lọ gbé cristiano ronaldo.
1: sọlẹ sanwó ẹ.
0: mo ẹjẹ bi ẹlẹ ni pe wọn nilo iriri
1: ẹfẹ ki jẹ gbese ni kan ara to gba bi £600 million lo gba throughout last season ati bonus at everything mo jẹ to ti ri chelsea to sign player 6 years contract
0: agbaja soju opole 0913655692 real madrid awọn naa ti n gbe igbesẹ pe rodri se ìgbé tẹnumọ
1: diogun
0: wọn náà ò fẹ́ ra ẹ mọ̀ pọ́ ọmọ iṣẹ́ ìṣeṣẹ́ abẹ tán ni ọ̀pá ẹ̀yìn náà ní dùn ẹni tó yẹ kó lọ wá gbòjẹ̀dì.
1: ó pè chelsea ó pè master mata torí pé ẹ rí pé gbà tó gba balóde ọ̀tọ̀ gan last season náà kí náà ló gbá gbà tó gba balóde gbà yẹn kò ní júrì ọ̀pá ló fi lọ
0: gbà last 2 seasons right.
1: last season náà kì ló gbọ́ last season egun ti ń lu òde so kí má
0: ṣùgbọ́n
1: kó ṣùgbọ́n ẹ̀mí ló fìtì fún man city last season. so ìyẹn ni kẹ̀kẹ́ iṣẹ́ ká sátán ọ̀rá tí wọ́n ra mbappe mọ́
0: tí wọ́n
1: ra vinicius mọ́ ni.
0: g sọpọtọ o kọ yín bọlẹ tí pé ọgbẹni fàṣáyé chelsea
1: ẹkọ àwọn ojúbà awọ ẹbẹ gàtẹ ẹdásìn.
0: ẹdásìn ẹ là kẹsì náà ti dé o.
1: àkàlọ gbé storage ló kù.
2: Ogun
1: Afufa
2: náà,
1: ogun aláfẹ́
2: màálù
1: ẹ̀ tí mi náà. Kí ni ẹ̀ ń wá,
2: Starboy
0: ni ẹ̀ ń wá,
2: Palmer
1: Lanid. Ogun aláfẹ́
0: àwọn àbọ̀dá sílé.
1: Bọ̀ àfẹ́lẹ́lẹ́ láfíà tí ó lálàáfíà wà kò lálàáfíà.
0: 0913655692 ìyẹn lẹ́rọ ọ̀bá
1: ní sọ̀rọ̀ tó wọ́n ní. Ẹ̀sùn kan fún mi ní pama. Ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ti tó.
0: Àgbà Arsenal wọ́n fẹ́ lọ báyìí lọ sí padà lọ sínú ikọ̀ Newcastle United wọ́n fẹ́ kó £80 million lọ.
1: Wọ́n fẹ́ sọ Newcastle dáwòrò ni báyìí.
0: Ẹ mọ̀ pé £80 million ni wọn kó lọ fún Morgan Rogers
1: tí wọn gbà
0: tí wọn gbà
1: Chelsea gbé wọn láfẹ́
0: yìí ẹ fi sówó Chelsea Chelsea fẹ́ kó wá ẹ fi sówó ìtọ́ nípa àwọn òkú wá
1: Chelsea kò wó lọ ní ti
0: how many years ni Morgan Rogers how many years ni Gumarez tí wọn fẹ́ kó ìtì tí wọn ṣe tó fẹ́ kó ìtì lọ fún wa torí pé Newcastle wọn làwọn ò gba 70 iṣẹ́.
1: Àwọn náà fẹ́ di Arsenal àwọn Chelsea nu àwọn náà nídìí rírí.
0: Ok
3: G. No Chelsea, no football.
0: Baba Chelsea.
3: Baba Chelsea láti àṣà.
1: Ọjọ́ mẹ́ta o.
3: Ọjọ́ mẹ́ta. Àgbà.
1: Ẹ kó àwọn ojúbọ àwọn arúgbó.
3: Ẹ máa ríran o. Èmi mo ń sọ sẹ́rí ilé kẹsàn wípé bá ṣe rà ní ìjọsí tó kọjá ní ẹtí gbà rí nǹkan kan mú bọ̀. Ilé ìrí bẹ̀. Alonso ó máa bó ogbó yín lójú.
0: Ok.
3: Kí ẹ má wọrí.
0: Ok.
3: Okay.
0: Yakub manage. Okay.
1: How on your manage na ni? Ah ah. E wa ni se ti do isi bayi. Jesse you no see wala ro.
0: Ah no, Manchester ni.
1: Manchester ni okay. I mean waju dada ni.
0: G.
3: Mo sun.
0: O ko yin bole ti pe o jo bi pe ti fe ma sun.
3: No Jesse.
0: No football.
1: Again.
3: No
1: football. Àwọn ọ̀sẹ̀ yẹn wọ́n Chelsea láàárọ̀ yìí.
3: Àgbàdàkùn ọmọ bẹ́ẹ̀ tẹ lánàá ó fi dìfẹ̀sì náà sí ẹ̀yẹ inú mi wá dùn ọlọ́tẹ̀ ni yín.
1: Kí la ṣe báyìí?
3: Ọlọ́tẹ̀ ni yín.
0: Èmi.
3: Àfa àjẹsìn ló sọ
0: wọ́n. Èmi tún lọ ọlọ́tẹ̀ báyìí.
3: Ẹ máa gbẹ̀yìn méjèèjì àtẹ̀yìn náà. Nígbà tí wọ́n ta ọwọ́ inú mo fẹ́ fi
1: ọta ilé ìgbọ́mọ ta tẹ́tẹ́ yìí. Tonali kò da ebu ara ò da o.
3: Nídàmú wọn tún wá fẹ́ ta pléyà mi ṣé orí ọ̀wá ni fi ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ yìí mo kàn fẹ́ dá sí ọ̀wọ̀ àwọn obìnrin tí wọ́n ń gbá àwọn obìnrin gbá fakọ́nyẹ̀lì ṣẹ́yìn àti káwọn obìnrin yóò múra o nítorí mo láǹfààní àti wo máàkì morocco náà lánàá àti algeria. Kò sẹ́ni tó gbẹ́ni wá léléyìí kì í ṣe ké bóyá bẹ́ẹ̀ ṣe máa ń mú wọn tí wọ́n náà mẹ́rin máa ń lòdò tó gba àwọn yòókù. Ẹ mọ̀ pé wọ́n gbá fita ṣèbí 14 àgbà mẹ́wàá. Àwọn tó wọ̀ tí ẹ̀ nífẹ̀ẹ́ inú ọ̀nà bí wọn tó bá ti gbà sí Nàìjíríà
4: Sambia lakoju Sambia lakoju ti mu kini Benny Olani Olani
3: o dipu gan to eh AY Sport e ba so fun awon Arsenal e ba so fun awon Arsenal e so pe aluto di gbe
4: okay
3: te gbe lodun igbo gba
4: ko wa be si ni loso
3: eh agbeta e so se ti ba so we wife
1: eh eh lojo wa se abi ele ti de bayi o le wa wo ran
3: ata
1: gba olote ni alo le wa lo so le wa wo ran
3: ah
1: lo so kan ko wa lo so ran e pe to eh okay ile da pe ko ni wa wo ran ah alo so le lo so lo to araimu raimu aye ni ah
4: o da pagbagba ah ile ti to lo agba sugbon lana senegal obirin wa zero ni won fi jawo olubori tako kenya lobirin morocco lobirin won jawo olubori wa zero tako algeria lobirin loni bayi oni ko agba ball south africa pelu ivory coast yo koju burkina faso pelu tanzania yo koju ara won ola
1: ni nigeria lagun meso igba wa na ni pe awon o jabo lagbara olon tori agboro ja ni first round ata ba se gba world cup ka se ka wo world cup tori tournament you must have us
4: awon merin to ba ti de
1: semi final won lo si world cup lagbara olon a pade ni ojo mo ba se je when for the one that for lose mara bi goli na e won ni ke baba tun de amo ba se mo bi ase bi akwara united
4: dudu fc ni
1: okay dudu fc okay
4: o pelu rafe won jo wa ni
1: i know imagine ni rafe
4: e dudu fc ni e te me ja sere dan da da nitori pe nfuni loku atagbara merci beaucoup kaira layo ka pade ni re gbogbo en te nbe lojo pa yelu jara isun gan adupe o amo lore ori gba kan

5. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kọ̀ balẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀ díẹ̀ owó gbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmahuniversity.edu.ng. Alhikmah University, Ìlọrin Nàìjíríà, Learning for Wisdom and Morality. Olùkéde Dr. K.A. Oladimeji, Registrar and Secretary to the Governing Council.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Taking Water. Available in 75 and 150 CL. Always choose Seaway for every family.
1: Padà láti ẹ̀ka ìpolówó ọjà wa balálámì tọ́ náà la ṣìwọ́ ọ̀rọ̀kàn ìyára lé láti bá wa dá sí ìwòye yín lórí àwọn kókó méjì tí lámì ìtọ́ wa ti bá fojú sùnà kùn láàárọ̀ tó ní ẹ mọ́ gbàgbé o ẹ mọ́ sọ̀rọ̀ kò bá gùn pé kò bẹ́ẹ̀ tirẹ̀ ẹ mọ́ ṣe àkọlù onítàràtà sẹ́nikẹ́ni yóò dà fún wa 09136559520 ní nọ́mbà tí a fi ń pè dásìtò láàárọ̀ tó ní.
2: wọ́n ní ẹ̀ka ọ̀rọ̀ kíjọba ìpínlẹ̀ kwara ṣe bí ṣèyí mákindé àti gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gba àwọn tí wọ́n jí gbé sílẹ̀ sodiq láti òkè òsè ni wọ́n fi ìyẹn ránṣẹ́ bákan náà lórí whatsapp number wọn ni àwọn rọ all political platform láti reduce àwọn aspirant forms fi wọn so that àwọn youth can be able to participate nínú politics fully. God bless Nigeria. Honourable Abaya Yusuf is láti Akaka Isalẹ Fulani Ìlọrin.
1: Padà ìṣe fún ìwòye ti yín náà.
3: Hello.
4: Hello.
1: Ẹ káàárọ̀ o, ẹ ṣeun.
4: Ẹ káàárọ̀. Abrasil ló pe láti Olúladé.
1: Ẹ dá sí ròyìn.
4: Ẹ kú ètò dáhámà ní Oníbàdàn.
1: Àmì Ọlọ́run.
4: So ọ̀rọ̀ ti Kwara yìí lóòótọ́ Ọlọ́run kẹ̀dámọ̀ ṣe ṣùgbọ́n gbogbo tó ń gbẹ́lẹ̀ yìí ó sú wa o. Torí tó ń ṣẹlẹ̀ yìí ẹwọ́ pínlẹ̀ Ọ̀yọ́ náà. Kí gómìnà wa náà kó sọ̀rọ̀. Torí ọmọ tó bá ta nìyá ẹ gbé obìnrin ni ọmọ gbé. Ní ti gómìnà Ọ̀yọ́ pariwo ṣèyí pariwo nígbà yẹn nínú ìṣẹ̀lẹ̀ ní Kwara State. Kò yẹ kó níbẹ̀ o. Kò yẹ kó níbẹ̀ adarí ẹni tó bá jọ lórí ilé ohun gangan. Gómìnà ní Kwara oní ṣe ti fi gọ́jọ̀ sí ṣe. O ní ó ní ẹ̀kọ́ láti ṣògbó tó bá yẹ lórí ìwòkàn yìí kí pẹ́sẹ̀ntì olórí pé gbèsè ló yẹ. Àyè yóò dá o, èyí burú jáì pápátá gan kò jẹ́ ẹ̀sùn.
1: Ọ̀dà ọ̀dà ẹ̀rọ ẹ ṣeun fún ìwòye ti yín ìwòye yín lè fi hàn ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé wípé kò sí àǹfààní fún wa láti sọ̀rọ̀ àlùfànṣá sẹ́nìkẹ́nì yọ̀dà fún wa o.
2: wọ́n ní orúkọ àwọn oníṣàkọ ní yọ̀mọ́rẹ́ta láti àlóore wọ́n ní àwọn kí àwátáwà ní ilé agbára wọ́n ní ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà ti wọ́n jù àwọn ọmọ ilẹ̀ nàìjíríà kọ̀ nílò olóṣèlú tó ní ìfẹ́ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tó sì ṣe déédéé tó tún ṣe dáradára. God bless Nigeria. Ẹ ṣeun.
1: Ẹ ṣeun fún ìwòye ti yín náà 09136559520 tàbí whatsapp line lè ṣe wa náà 09136556864. Hello. Hello, ẹ káàárọ̀ o.
4: Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣeun o.
4: Ọ̀rọ̀ Alhaji Ìṣọba Alhaji Àǹkúrú bàbá ìta.
1: Ẹ dá sí ròyìn.
4: Láti Àbáyọ̀yà Ọlọ́run ó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà especially ní Kwara. Bẹ́ẹ̀ni ó yẹ kí gómìnà wọn jáde gbogbo ẹ̀sùn jẹ́jẹ́ bí máa ń kàn wọ́n yìí gan-an. Ó yẹ káwọn náà máa jáde káàràlú náà máa mọ̀ ẹ́ bí ògbó ẹ̀ dáìrì ògbó ẹ̀ gómìnà wa òun náà jáde wọn sọ̀rọ̀. Ẹ wo orú ọ̀rọ̀ táwọn pípé yìí sọ nísì wọ́n láwọn gbówó lọ fáwọn bá ní ìfipé wọn gbá lọ́wọ́ wọn. Wọ́n tún wá ní tọ́ba tó pẹ́ jù wípé àwọn máa fi wọn láyà ẹni tọ́ba ní lóbìnrin wọ́n máa fi láyà yọ ọkùnrin wọ́n máa pa wọ́n. Tí wọ́n fẹ́ pa ọ́ fẹ́ fún wọn jáde ọ̀rọ̀ Nàìjíríà ìjẹ́ sí wa Ọlọ́run ní tó fàájẹ́ ó
1: dákun.
2: Ó dá lórí WhatsApp látọ̀dọ̀ Kọ́ládé Ayíǹde wọn ni a nílò àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé eléyìí tí yóò kó ìdá 70 tí àwọn òṣìṣẹ́ ó sì kó ìdá 20 eléyìí tí yóò mú kí gbogbo ẹ̀ kí ó lè ṣe papọ̀ láti fọ ìlú ìmọ̀ kúrò lọ́wọ́ àwọn ikọ̀ àgbésùmọ̀mí. Kọ́ládé Ayíǹde láti Ẹ̀sọ̀dá. Hello, ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun. Ẹ gbóhùn yín sókè dáadáa ó kọ yín. Ẹ tí ìdárúkọ yín o.
5: Ọpẹ́ Yẹmí ń sọ̀rọ̀ láti Ògìdì.
1: Ó yà.
5: Ẹ dákun ìjọba wa ní Kwara yìí náà ni ẹ dákun. Bí wọ́n bá wa ṣe solution lórí pé àwọn tó wà ní wọ́rọ̀ yìí náà ni dákun. Ọ̀hún ìyẹ̀kù kó láti àwọn àtẹ̀wọ́n lè ẹ dákun. Ìjọba ọwọ́ tí a ló ń wọ́ àánú sí àwọn tí wọ́n wà lọ́wọ́ tó náà ní bẹ́ẹ̀ tó
1: jẹ́ o. Ọ̀dà ẹ dákun bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ dákun ẹ bá wa gbóhùn sókè dáadáa káwọn ara lé kí wọ́n lè gbọ́ ohun tí a bá ń sọ. Ẹ ṣe gan adúpẹ́ wo àmọ́ lórí 09136556952. Hello.
6: Hello.
1: Ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
6: Orúkọ tèmi ni Ibrahim Gausi láti Gambadi.
1: Oye ìdásíròyìn.
6: Ṣé ẹni ti gómìnà tó ní káwọn pẹ́sidẹ̀ntì ọmọ àá sanwó yẹn. ti o ba fe le sambod mo state won
1: ajo to ri si riri patako ipolongo ni pele ohun lo fi gbolohun na lede
6: en je ma ko fe wa la todo re ngba ta state yo ko ti se be
1: eh
6: me ro pe igbese eyan o da ba le pa ohun wole si state won da ba bi to state won se ta state ba se be oda akupo juni so ti eyan ba je on kanu ko le wa re yi awon okuko di o form okunu egbe won so na ba ti ri popo ti ta gogo an gomina na ba ko facility na lati vision state won se emi ro pe to da akupo juni amo to ba je pe o ton ko je na ni ah o ku won o ko lohun so elekeji ni pata awon mo ti a jin ko ni kwara yan yin a kan ro ijoba pile kwara ni o da mo to ro lohun bo lo bo se se ri kina ki o ti e wa awon toyo leyin igba na ni won ji won ko wa ti gba won lele se bi lana kan la awon toyo lo ta na olowu lana ta na ba lo ki o ti gba won mo yi wa lo ti to ki o gba ni wa le ku ku je ti pe ti pe e mo kokan awon mo yi gan mo change ni gbogbo an ti a ti jin ko yi la to ti kefa awon na ti gba koto koda bi yan fe do ni se ku tele awon na le ti fe do ni se bu koto awon kokora ba yo bi ta han wa a n bẹjọba pilẹ kwara ni gbogbo ọna ti a bá lè mọ táwọn náà gbà wọn wálé táwọn náà di dáadé fún ọ diamond fm òkèkè ní ọmọ lọ.
1: ọ̀dà ẹ ṣeun adúgbò fún ìwòye tìyín náà. ẹ jẹ́ àwọ̀ owó ya lè rí bíi ìpè bíi mélòó kan sí àtẹ̀jíṣẹ́ ẹ̀yìn ẹjọ́ máa wọlé lọ́kọ̀ kejì ìwòye yín lórí kókó méjèèjì tí lámì ìtọ̀ wa ti bá wa fojú sunukun wò láàárọ̀ tòní. ẹ̀lọ́ wo ta ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
2: ẹ kojú mọ́.
3: ẹ̀lọ́ ẹ káàárọ̀.
1: ẹ ṣeun.
3: orúkọ mi ni abdulfatai batek láti gẹrẹwu.
1: ẹ dá sí ròyìn.
3: Àkọ́kọ́ nu tí mi ọkọ̀ dá sí ni pé kí àwọn olóṣèlú wa tí wọ́n dá kun àìmọye ọmọ mẹ́kúnnà tó ní ọpọlọ àmọ́ kò lówó láti fi tòlú yìí a ní tó fi ń lọ́pọ̀ láti fi tòlú òun la ní ìdíje tẹni tó lówó because káwa tó wárò àwọn aráàlú náà ká máa wò ó ti ń dẹnu owó olóṣèlú kan fi yí ìpinnu wọn padà ní ìtorí pé ẹlòmíín tọ́ba kan kó dé à ní bèrè bolodirowó a kàn rí pépé wo ni tọ́ba wá bèrè tòótọ́ owó tó fún un ọ̀tọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n á tó kọ́mọ lóhun tí wọ́n káàkiri àbọ̀ òun tẹ̀kẹ́ káàkiri ẹni tí a lè kú ni pé bóyá òun wá fẹ́ pọ́ntàìmù àmọ́ á bèèrè ọ̀rẹ́ pé kí ló dé nígbà tó wà mẹ́ẹ̀ àmẹ́ni tí yóò ti ṣe kan rí báwa ẹ̀fẹ́ ti pẹ́ lọ́dọ̀ rẹ̀ ká má ẹ̀fẹ́ ti dáadáa kan tó bọ̀ ń bá jẹ́ bẹ́ẹ̀ lóde ọ̀kan nù tẹ́ wá rí lébi ti àwọn tí wọ́n jí kó nípínlẹ̀ kwara yìí kó á fẹ́ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ ti bá wa dá pítọ̀ yọ àmọ́ kankan bẹ́ẹ̀ tí ò yá wò pọ̀lọpọ̀ àwọn tó gbé èèyàn lọ́yọ̀ ọ́ yàtọ̀ báyà tó gbìyàn nípínlẹ̀ kwara o àwọn tó gbìyàn lọ́yọ̀ tí wọ́n kọ́ ti máa dìbò ni pé àwọn tẹ ẹ jí kó lọ́dọ̀ wa ẹ rìlí fún wa bẹ́ẹ̀ bá rìlí fún wa o àwọn náà níbi ìjẹ nìyí tó làwọn ìjọba náà wá fi lu ọpọlọ náà lọ ní kó àmọ̀lẹ́bí wọn nígbà tẹ́yìn náà bá rìlí dàbẹ́ náà jùlọ àní kó àmọ̀lẹ́bí ṣe náà kalẹ̀ nígbà tí ṣe ìgbàgbà láàrin ara wọn nìyẹn bẹ́ẹ̀ bá wo ti káyàmá yìí nípa àyùbá ẹsẹ̀ ló bí ti bẹ̀yẹn tó bá bá wá sọ̀rọ̀ káyàmá náà ká mọ wá sọ̀rọ̀ àwọn ọmọ tí bọ́ọ̀sì tí wọ́n ti gbé láti ọdún méjì lásẹ̀yìn tí gbé ló dé kíláàsì fúnjọba ọlọ́run bá kọ́sọ̀ àwọn ẹgbẹ́ tó.
1: ọ̀dà ẹ ṣeun fún ìwòye tìyín ẹ̀yìn omi dán yá tún wọ ẹlòmíì ti ń bẹ lójú ìlàyé o 0913656952. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. ọ̀dà ìpéyín náà láàmú ká máa fi lè ṣèlọ fún tààrọ yìí.
7: àlàáfíà fún yín.
1: àlàáfíà fẹ́yìn náà sà ó kọ́ yín.
7: tòbí lọ́lájọ́ rìn.
1: ẹ dá sí ròyìn.
7: mo fẹ́ dá sí kọ́mọ́kọ́mọ́ tí yóò bá ti pẹ́ lórí igá ekikeki ń bàyàn lórí ẹ̀
1: ni.
7: ẹjọ́ ìjọba kó dá sí ọ̀rọ̀ kwara yìí kẹ́mọ̀ sí tekin ẹjọ́ tuntun lọ ó ṣe gbogbo àbọ̀ sọ nípa ààbò ó mẹ́hẹ́ ẹjọ́
1: ọlọ́run lọ́wọ́ o. ẹ ṣeun baba godwin láti lajọrin ẹ ṣeun fún ìwòye tiyín náà tó ẹ já máa lọ lé fún ti àárọ̀ yìí ilẹ̀ tí mo bá ti dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámì ìtọ́ wa barrister paul
2: ajiroba
1: àmọ́ rí yín báwo lágbàrọ̀ lọ́n láìpẹ́ láì jìnnà bàbá ti ń dárúkọ paul ajiroba àmọ́ fi senior advocate of nigeria san àmọ́ fi kún lágbàrọ̀ lọ́run bó bá di aago mẹ́wàá láàrọ̀ ni ẹ láǹfààní láti pàdé omidan tí ń dá gbinigbinrin lórí ọ̀dà lórí ètò tá a pè ní ẹ bá wà dá sí láago méjì ọ̀sán ẹ láǹfààní láti pàdé mr gbẹnu sí lórí ètò tá a pè ní gbẹdú extra nǹkan ò ní ṣe wá àwa lámàgbé ohun tó dáa ṣe ikú ò wá nípa láàánú wa o
2: àti àwa
1: tí wọn yóò ṣàánú fún orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ìpínlẹ̀ kwara yóò gòkè àgbà ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ tèmi ẹ má gbàgbé pé ìwòye àlejò wa àti tẹ̀yìn tẹ̀ láǹfààní láti pè wọlé dá sètò láàárọ̀ tòní ó jẹ́ ìwòye tiyín ó yàtọ̀ sí ìwòye ti àwa tọkùn méjèèjì àti ti ìkànnì diamond 88.7 FM nílẹ̀ ìlọrin.
8: èyí ló mú ikọ̀ ẹgbẹ́ JCR Endowment. Mọ̀dẹ́ tí wọ́n fi ń pe gbogbo bí àti alágbàtọ́ bí àsìkò ọlú dé ìsí.

0: Okay, you can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
1: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.
2: Ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn nyerin
3: lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ra lẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáribo ọmọ Kwara etí yín dà ẹ mọ̀ jájásí kòtò ìdààmú àwọn ará abílẹ̀ kan sí yìí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè.

ètò tí wọ́n sanwó fún. Tí gbogbo ohun tí ẹ bá sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbọ̀wọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú ilé-iṣẹ́ wa Diamond 88.7 FM. Ilé-iṣẹ́ Diamond 88.7 FM ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́.

0: kódé kódé báyìí là á tàkò tó bá a bá lọ làádé. Dídé tí mo dé lọ́tẹ̀ yìí, ìró ìdùnnú ni mo mú wá ìró ayọ̀ ni o.
1: Obìnrin aládùbáríkà ló ń bẹ́.
0: Ṣé bẹ́ ẹ ṣáà ti mọ̀ mí, èmi gangan lo ní ìró ìdùnnú.
1: Sori ṣàbàlẹ̀, ọmọ tó nù sókùn ìtì.
0: Ọ̀rọ̀ nípa bá a ti lè nà yẹn já ta àdó lówó dọlọ́là tó jẹ́ pé owó tí ń bẹ lọ́wọ́ ẹni ò ní tán. Ọ̀pọ̀lọpọ̀ á sì tún máa kún ni mo mú wá ẹ wò ẹ̀yin obìnrin gangan lẹ lọ̀rọ̀ tòní. Obìnrin ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi, kò yọ̀yàwó lésílẹ̀, kò yọ ọlọ́mọge sílẹ̀, gbogbo ẹ̀yin coppers lóbìnrin ẹ máa bọ̀ wá fetí pé yàwó ọ̀rọ̀ oníṣẹ́ ọwọ́ olókòwò kékèké olókòwò ńláńlá ẹ súnmọ́ bí kẹ́ ẹ mọ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ. Verago Project ẹ ti lè máa gbọ́, ẹ ti máa gbọ́, ẹ ti máa gbọ́ Verago Project ló gbòde o. Nípa àwọn Verago, àwọn ni àwọn obìnrin alálùbáríkà, obìnrin tí wọ́n ní àfojúsùnre tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára lórí báàtì dolówó dọlọ́rọ̀. Sọpẹ́lẹ́rí òun bẹ lọ́rùn, àwọn Verago yìí ti bẹ̀rẹ̀ ọdún kẹta rèé. Àmì ọdún kẹta la fẹ́ ṣe pẹ̀lú àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ tó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ àgbára yamúyamù. Queen of Impact la kò rí ìdánilẹ́kọ̀ọ́ tọ̀tẹ̀ yìí. Ẹ wò ó, ó máa lẹ́ òdùn gan o. Ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi, ẹ mú fóònù yín jáde kẹ́ ẹ tẹ nọ́mbà yìí, tàbí tó bá tiẹ̀ jẹ́ pé báyọ̀ ló bá rí tètè mọ́ ọ kọ́lẹ̀ torí pé yóò ṣe ọ láǹfààní ni o. 081-63-88-9444 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 081-63-88-9444. Nọ́mbà tí mo pè síta tẹ́ ẹ ti kọ kalẹ̀ yìí ni kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sí. Bó o bá ti tẹ yẹ́ẹ̀sì, ó túmọ̀ sí pé kán bá ọfà yẹn ti ẹ kalẹ̀ nu. Àǹfààní péréte ló wà nílẹ̀ torí pé ẹ̀yin náà kú ti mọ̀ pé oríire kì í fẹ́ kéèyàn ó ṣeun, àfi kó o tètè dìde lẹ̀wúyà lónìí kó o ṣègbésẹ̀ ọlọgbọ́n. Wá darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé ní ọjọ́ Saturday 1st August 2026 nínú NUT Secretariat ní ó ti wáyé ní òpópónà Saddam. Máa bọ̀.

use this medium to explain what I've been saying in Yoruba language to you over there. Dear ladies, women, girls of nowadays, can you upgrade yourself, please? Come and join this seminar coming up on Saturday, 1st August 2026 at NUT Secretariat at Saddam, Ilorin, Kwara State, Nigeria. You will be taught on how to use your phone to make money instead of you using your data without getting any profit. If you join this seminar, you'll be taught on how to make profits by using your data. You will just be on WhatsApp and learn a lot on how to be yourself, on how to make a lot of money, on how to develop your skill. Just come to this seminar coming up on Saturday, 1st August 2026. To get your space, just type yes on this phone number 081-63-88-9444. Again, 081-63-88-9444. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹ́ ẹ̀yin obìnrin gbogbo kò sáǹfààní nínú kán má ṣe obìnrin lé kó mọ̀ ríra. Kò sáǹfààní nínú kán dáwọ́ ọmọ lé kó mọ̀ rí dá. Àǹfààní wo ni wọ́n ń bẹ́nu pé òdi ẹgbẹ́ yẹ jẹ́ lọ, ò tiẹ̀ wá rówó, ò rọwọ́ yọ láàrin ẹgbẹ́ rẹ̀. Ọlọ́run ò ní ṣe ti ẹ bẹ́ẹ̀ o. Máa gbọ́ àmì nìkan ràn, àfikọ́lúwa rẹ̀ ó sì gbé sí ọlọ́gbọ́n. Dẹ́kun tara ṣàṣà kọ́ gbọ́ mi bí mo ti ń wì yìí. Jẹ́ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kó o lè fi gbàyè kalẹ̀ ní o. Ọjọ́ Sátidé ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tá a wà ń bẹ̀ yìí ní ìdánilẹ́kọ̀ọ́ tó làmìlàaka náà wáyé ní NUJ Secretariat òpópónà Saddam tó wà nílùú Ìlọrin. Tètè dé kó o ṣe oríire ni aláfikún tiẹ̀ tí àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì tiẹ̀ ìwọ́ ta àtẹ̀jíṣẹ́ òun kó o lè fi gbàyè kalẹ̀ torí pé ààyè péréte ẹ ò rí èèyàn díẹ̀ ni wọ́n nílò 99 ìgbà mélòó ní epe àní kí wọn náà jẹ́ kan lára àwọn 99 yẹn. Tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí nọ́mbà yìí 081-63-88-9444. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 081-63-88-9444. Àwọn obìnrin gidi ran ọkọ wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìyá gidi fáwọn ọmọ wọn. Kí ló wá fẹ́ fi ran ọkọ rẹ lọ́wọ́ tó o bá lówó lọ́wọ́? Kí ló fẹ́ fi jẹ́ ìyá àtàtà fọmọ tó o bí tó o bá lówó lọ́wọ́? Tó o bá lówó lọ́wọ́ ọkùnrin ó tún mọ ṣàpọ́nlé rẹ yóò mọ kí ọ yóò mọ gè ọ́. Àwọn ọkùnrin sì tó jẹ́ pé wọn ò fẹ́ liability mọ́ gbogbo irúṣẹ́ tó o bá ń ṣe. Bóyá ọ́fíìsì ni wọ́n ti ń ṣiṣẹ́ ni tàbí ò ń ta ọjà láàrin ọjà abó ti ẹ̀ wà nínú ṣọ́ọ̀bù tiẹ̀ tó dá ṣọ́ọ̀bù ní àní o lè darapọ̀ mọ́ṣẹ́ ilé yìí náà kódà kò yọ stúdẹ́ǹtì sílẹ̀ kojú àwọn kọ́pà náà lẹ̀ o ìwọ ṣáà ti jóbìnrin. Ibí yìí ni àwọn obìnrin ti ń ṣe àmúlò ọpọlọ. Ibí yìí ló ti rí àwọn obìnrin tí wọ́n jẹ́ ògbóǹtagìrì. Ibí yìí ló ti rí àwọn obìnrin tí wọ́n làmìlàaka tó jẹ́ pé wọ́n máa kó ẹ pẹ̀lú bó ṣe lè wà lórí títẹ fóònù ẹ wá dẹ̀ máa make money wá máa rówó náà wá máa rówó lò wá darapọ̀ mọ́ Verago Project tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìlànà.

0: ìròyìn lẹ́kùnrin rẹ̀ fún tọ̀sán tò ní ọ̀hún kò ní jù báyìí lọ láti máa gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn ètò aṣọ wájú ẹ̀ dánlódù app wa Diamond FM lórí Google Play Store tàbí lórí Apple Store ẹ mọ́ wàá gbàgbé láti darapọ̀ mọ́ wa ní aago mẹ́ta ọ̀sán òní aago mẹ́rin ìrọ̀lẹ́ òní tí aago márùn ìrọ̀lẹ́ òní fún onírúurú ìròyìn léde Gẹ̀ẹ́sì àti léde Àbínibí bọ́bá wa ní ìṣẹ̀lẹ̀ yàjó yàjó tàbí ìṣẹ̀lẹ̀ gbọ̀njó gbọ̀njó tó bá ń ṣẹlẹ̀ láyìíká àti agbègbè yín tẹ́ fẹ́ fi tó yàrá ìròyìn iléeṣẹ́ wa létí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916062756 Abiodun Akinwumi ni olóòtú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fún tọ̀sán tòní ọ̀làǹrẹ̀ iwájú òye wọlé ló tu sí èdè Àbínibí tó sì mú wá sétí gbọ̀yìn ẹṣẹ́ o bí ẹ ṣe ń tẹ́tí sí kàn níyìn tó tàwọn yọ akójúmọ̀ olóyin lẹ́ẹ̀kan sí ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè tó dára ẹ̀ máa yáṣẹ́ o.
1: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
2: ìlú àtúrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbàkan jù kálọ̀ tó máa dé sétí gbọ́yìn ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ òṣùmarè ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

pàṣẹ kan ni tawa yìí baba dada tí wọn fún wa lórí ọfẹ ńlá yìí baba mo mọ lóore sa lórí aláṣẹ pàṣẹ kan ni tawa yìí baba ẹ gba ọkọ ẹ wa lẹẹkan sí lórí ìgbìmọ lọgàlọgà nìkan nìyí ọlọrun gba ọkọ ẹ wa gbẹdú ẹtùtàrẹ ọtọjọ jimọ ẹ ti mọ bá a ti máa ń ṣe. Ba tin keko lori eto yi.

Bẹ́ẹ̀ni sí náà ń pè bẹ́ẹ̀. Wà á máa gbọ́. Ọmọ yẹn mẹnu ẹ̀. Ó dá àlùjọ yẹn mọ̀. Ó dá àríyá mọ̀. Password àríyá. Ọwọ́ ọbọ̀ yẹn ló wà. Èmi wẹ̀ ọlọ́mọ ni. Ẹjẹ́ tó máa dúpẹ́. Lọ́wọ́ iléeṣẹ́ fi olú fábàsì. Yes, sir. Wallahi, awon eyan testify si, won jeri si. Tori won ri owo Olorun. Be ni, won ri owo Olodumare. Lara ile ise fi olu pharmacy. E se go. Be tin ti wa leyin ni gbogbo ojo mejo mejo lori eto. Okay. Mo fe ke je mu kundun orin dada. Mo nbo, mo ti de.

ọjà ikú lórí igbá gbọ́ bí n bá ti ti oko ajede àwọn classroom lọ́lọ́kọ̀ kejì ìjùnú kí lẹ̀ ń dúró dé ẹ̀yin lẹ́yìn pé polówó ọjà tí wá kẹfì gbogbo ara ṣàjẹbí ṣẹṣẹ fún ẹjẹ lọ pápápá ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ mọ́nà wọn ò ní pẹ́ dé mọ́bọ̀.

0: ní bá rèèyàn tó bá lè sọ ó kọ orin yìí title track àtẹni tó kọ ẹjẹ́ ń ti bẹ̀bẹ̀rẹ̀ lọ́sàn-án àti wọnú classroom nìyẹn o bá lọ gọ̀ má fọ̀ kí n bọ́ wí. Bẹ́ẹ̀ ló sí èyí lọ wọ̀ náà ń bẹ pẹ̀lú wa dígí lọ wà.
1: Bàbá.
0: Tani ń bẹ̀ ń bẹ̀ hello.
2: Yẹ́wò.
0: Yẹ́sikẹ́ yẹ́sikẹ́. Mọ́dé olúwa mú mi dé. Bàbá Godwin. Ẹja sáré fìyẹn ṣeré ọwọ́. Óyà kí ló orúkọ title track yìí orin tẹ gbọ́ nísìn. Lóko rẹ̀. Yeah!

0: Ajá gbìgbì mi. Ok gbìgbì mi. All right gbìgbì mi. Ṣé wọn látọ̀ ni mọ̀ la? Ó ṣeun o. Bẹ́ẹ̀yàn bá gba 1000 naira káàdì ni. Hello. Yes, kẹ́ ọlọ́run ni lẹ́yìn ọlọ́run àtọ̀fọ̀ lọ. Ó kọ́ yín mọ̀.
1: Mọ́mí Adéọlá láti
0: Ìdágbò. Mọ́mí Adéọlá, kí ni title track yìí? Ta ló kọ́?
1: Ọba Ìmọ́lẹ̀ ni track
0: ẹ̀. Ọba Ìmọ́lẹ̀ ni track ẹ̀. Ta ló kọ́?
1: Governor General.
0: Ẹ̀ẹ́bà ìyá ìgbọ́ ní sùúrù. Mọ́mbọ̀ mọ́mbọ̀ mọ́mbọ̀ ìyá Adéọlá ní sùúrù. Ọjà ìyá Adéọlá o.
1: Mo ja pa.
0: Nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín dà. Mi ò gbọ́.
1: 83-21
0: 1000 naira airtime card. Ó bọ́ sọ́dọ̀ yín po láti iléeṣẹ́ Fiolu Pharmacy. Yes, kẹ́.
1: Ẹ ṣé o.
0: Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Fiolu.
1: Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Fiolu Pharmacy. Ẹ ṣeun mọ̀ tẹ̀síwájú.
0: Àmì tuntun, ẹ ti mẹ́nu ẹ̀, ẹ ti gánú sí. Bá ti gbé wá lọ́sàn-án inú. Ojúmọ̀ kan àrà kan, àṣà kan, èdè kan. Pàtó yọ gbòsí yọ, gbàgbé de méjì yọ fọ́fọ́. Yọ níyì, yọ lóhùn.

0: láti wàtányányá ni lórí ètò yìí. Wọ́n jẹ́ láre wájú ọmọ yẹn wọlé. Mr. Gbanusi. Máa lọ ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀. Ilé iṣẹ́ fi olú pharmacy gan dúró tiẹ̀ yanyan ni. Ló bá gbà. Governor General.
1: Àná mi sọ̀rọ̀, ìrè ló bá dé ìrè ayọ̀. Ó ṣe bàbá, ó ní mi sọ̀rọ̀, ìrè ló bá dé ìrè ayọ̀.
0: Wọ́n tún wá lọ rẹ́kọ́ọ̀dù kan.
1: Ọwà ṣàlàyé ìrẹ́.
0: Bí wọ́n ti gbé wá lọ́sàn-án iná.
1: Àwa rí
0: iṣẹ́. Ẹni bá tún gbà á, òun náà tún ganu sí.
1: Ìlú Jésù.
0: Lọ́sàn-án yìí. Mọ̀ ń bọ̀ o. À ń lọ kíláàsì. Àti ẹ̀ ti wà ń bẹ̀. Kí là ń sọ gan.
1: Olúwa o, Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ ìyanu tí ìwọ ṣe.
0: Ẹ jẹ́ ń fún orin ẹlẹ́dìí ẹ̀ fún ìṣẹ́jú kan.

0: Wait, kau betul lo ye miu. Oh ye miu. Oh ya number, very to pari number ida.
1: 6281.
0: 6281. Wait, you got work with moja ju lo ha. Oluko to ja. Oluko to ja ju. Àwọn kan bẹ wọn ni wọn já kutukutu. Èrò o.
2: Ẹni tó fi rọ.
0: Èmi já ń tèmi ni o.
2: Títọ́. Bára o ti o fẹ́.
0: À ní jàjàkújà. Èlò o, ta ní tó ń bẹ́ẹ̀ ọjọ́ sì ti lọ.
1: Bá
0: jọ o. Ẹyẹ lẹ́díákó ní ìjọ wa o.
1: Sàgbọ́nà
0: láti àgbọ̀ba. Ẹfẹ́ ganu.
1: Abẹ́ ga o.
0: Ó yẹ gbìyànjú ẹ̀wò. Ẹ gbìyànjú ẹ̀wò. Bá ti gbé wáre o. Àgọ́rọ́dì kíní jẹ́wẹ̀.
1: Kọ́kọ́rọ́ ni.
0: Ẹ̀hẹ́ ó yà ẹni sólẹ̀.
1: Di.
0: Di kini jẹ bẹ?
1: Mi o di nkan lokun.
0: O deni.
1: Agan.
0: Eh, gbogbo awon to woju ona nkan lohun ba wa da won lohun. O di meji.
1: Agan.
0: Agan kini jẹ bẹ?
1: Nkan
0: to tutun. O di meta.
1: Ah.
0: Ah, kini jẹ bẹ o?
1: Kini ora nkan.
0: Okay, o di merin.
1: Di.
0: Yo.
1: Di kí nǹkan di.
0: Di.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí nǹkan di. Àgọ́rọ́ di. Salman, ó ti tó bí ọ̀sẹ̀ mélòó báyìí tẹ́ ti ń kọlù gànà ní kílásírúùmù tó wá mú yẹ̀sì lọ́sàn-án.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbàsílẹ̀. Ìgbà gbogbo ni Salman máa ń nawọ́ sókè nínú kílásírúùmù wa. Olùkọ́ ẹjẹ́ ń dáhùn rẹ̀. Nígbà ń kọlù gànà ni. A máa dúpẹ́ lọ́sàn yìí. Ó mú yẹ́sì. Ó yá nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín dà.
1: 8716.
0: 8716. Ah! Ìbà. Kai.
3: Kẹ́ni máa máa ní èèyàn ní o. Yóò rí pé ẹ̀gá wọn kò kẹ́ lọ́wọ́.
0: Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́.
3: Ọlọ́run orí mi ò mèrò mi ò orí mi tán.
0: Àwọn mẹ́rin ni Ọlọ́run tún kádàrá pé kí wọ́n tún gba ìbéèrè wa lọ́sàn-án yìí.
3: Báwo ọgbọ̀n ò
0: lè ṣe ẹ̀njọ́ ìyára yín.
3: Ìlọ́kọ̀ lórí progress mi
0: yàrá. 9863 lẹ́ni àkọ́kọ́. Ẹnì kejì 6281. Ẹnì kẹta 83-21. Ẹnì kẹrin 87-16. Ẹ sáré fi àtẹ̀jí.

0: kódékódé báyìí là á tako tó bá a bá lọ là á dé. Dídé tí mo dé lọ́tẹ̀ yìí, ìró ìdùnnú ni mo mú wá ìró ayọ̀ ni o.
1: Obìnrin aládùbáyìíká ló ń
0: bẹ́. Ṣé bẹ́ẹ̀ ṣe àti mọ̀mí èmi gangan lo níró ìdùnnú?
1: Sori ṣàbàlẹ̀, ọmọ tó ń lù sókùn ìtì.
0: Ọ̀rọ̀ nípa bá a sì lè nà yẹ já ta àdó lówó dọlọ́là tó jẹ́ pé owó ti ń bẹ lọ́wọ́ ẹni ò ní tán. Ọ̀pọ̀lọpọ̀ á sì tún máa kún ni mo mú wá ẹwò ẹ̀yin obìnrin gangan lẹ lọ̀rọ̀ tòní. Obìnrin ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi kò yọ̀yàwó lé sílẹ̀ kò yọ ọlọ́mọge sílẹ̀ gbogbo ẹ̀yin coppers lóbìnrin ẹ máa bọ̀ wá fetí pé yàwó ọ̀rọ̀ oníṣẹ́ ọwọ́ olókòwò kékèké olókòwò ńláńlá ẹ súnmọ́ bí kẹ́ ẹ mọ wá gbọ́n tí mo fẹ́ sọ. Verago Project ẹ ti lè máa gbọ́ ẹ ti máa gbọ́ Verago Project ló gbòde o. Nípa àwọn Verago, àwọn ni àwọn obìnrin alálùbáríkà, obìnrin tí wọ́n ní àfojúsùnre tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára lórí báàtì dolówó dọlọ́rọ̀. Sọpẹ́lẹ́rí òun bẹ lọ́rùn. Àwọn Verago yìí ti bẹ̀rẹ̀ ọdún kẹta rèé. Àmì ọdún kẹta la fẹ́ ṣe pẹ̀lú àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ tó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ àgbára yamúyamù. Queen of Impact la kò rí ìdánilẹ́kọ̀ọ́ tọ̀tẹ̀ yìí. Ẹ wò ó, ó máa lẹ́ òdùn gan o. Ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi, ẹ mú fóònù yín jáde kẹ́tẹ́ nọ́mbà yìí tàbí tó bá tiẹ̀ jẹ́ pé báyìí ló bá rí tètè mọ́ ọ kọ́lẹ̀ torí pé yóò ṣe ọ́ láǹfààní ni o. 090-45-94-02-73 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 090-45-94-02-73. Nọ́mbà tí mo pè síta tẹ́ ẹ ti kọ kalẹ̀ yìí ni kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sí. Bó o bá ti tẹ yẹ́ẹ̀sì ó túmọ̀ sí pé kán bọ́ ọfà yẹ ti ẹ kalẹ̀ nu. Àǹfààní péréte ló wà nílẹ̀ torí pé ẹ̀yin náà kú ti mọ̀ pé oríire kì í fẹ́ kéèyàn ó ṣeun àfi kó o tètè dìde lẹ̀wúyà lónìí kó o ṣègbésẹ̀ ọlọgbọ́n wá darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé ní ọjọ́ Saturday 1st August 2026 nínú NUT Secretariat ni ó ti wáyé ní òpópónà Saddam. Máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa bó ṣe máa rówó tó máa rí owó owó tabua ni o tá a bá ń sọ pé owó tó tówó. Àwọn nǹkan náà ti ṣe eléyìí tí wọ́n ti là ń bẹ. Wọ́n fẹ́ ya aládàáni kan jẹ ni wọ́n fi ń pe gbogbo ẹ̀yin obìnrin. A ní ọmọ ìyá àbọ̀dá fẹ́ dé kó fẹ́ ra kerosene kó fẹ́ ra àṣánú kó láfi tọkọ rẹ̀ bá wọlé. Ta ló sọ fún ọpọ́ obìnrin ò lé lówó lọ́wọ́? Ta ló wá sọ fún ọpọ́ obìnrin ò lè là kó lu? Àwọn obìnrin lo mọ́tò dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ mọ́ bọ̀ wá. Ìwọ náà wá fojú rẹ rí gan ni ya fi jí ni. Nọ́bì ṣe dẹ̀ ń ṣe wá rí àwọn obìnrin tí wọ́n ti làmì láka. Wọ́n á kó ẹ kàkà tó fi mọ fi dátà rẹ ṣòfò tó mọ jòkó lórí ibi tí ò yẹ kó o jòkó kó mọ wéṣì dátà kó o mọ ohun tí ò yẹ kó o wò. Ó jòkó ló mọ tẹ fóònù rẹ lówó sì mọ wọlé fún ọ. Kì í ṣe ọ̀nà tí ò tọ́ o, ọ̀nà tó lẹ́jìtì tààrà ni. Tó bá jẹ́ lọ́jọ́ lásán ni ₦10,000 naira ni wọ́n fi ń ṣe registration fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ṣùgbọ́n nítorí pé wọ́n ṣe àkànṣe ọdún kẹta, àmì ọdún kẹta ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà fífi orí ọ̀fẹ́ náà kalẹ̀ fún gbogbo ẹni tó bá tẹ yes sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-45-94-02-73 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 090-45-94-02-73. Yẹ́ẹ̀sì tó tẹ̀hún ni túmọ̀ sí pé mò ń bọ̀ ẹ bá ń gba àyè kalẹ̀ ẹ̀yin ìwọ náà ṣègbésẹ̀ ọlọ́gbọ́n sẹ̀ tẹ yẹ́ẹ̀sì kó o lè rí àǹfààní jẹ nínú orí ọ̀fẹ́ bàǹtàbàǹtà yìí. Àwọn obìnrin tí wọ́n ti làmìláka lórí pé bó bá ti wà lórí WhatsApp wọ́n dẹ̀ make money lọ ogo you get money this year. Bó bá ti ń tẹ fóònù lọ́mọ rówó àwọn tán gbọ́n ni wọ́n ti ṣègbésẹ̀ ọlọ́gbọ́n ìwọ náà darapọ̀. Kó o ṣe kíni kó o wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní ọjọ́ Saturday ọjọ́ kìíní oṣù kẹjọ 2026 yìí ní NUT Secretariat Asadam nílùú Ìlọrin. Àwọn tí wọ́n ti jèrè tí wọ́n fèrè jẹ̀kọ́ àwọn ni wọ́n gbé owó tó kù tẹ́sán ẹ̀rí báyìí nínú 10,000 naira àwọn ní kẹsàn 1,000 àwọn ti bá yín sàn yókù ṣùgbọ́n èèyàn 99 péré èèyàn 99 péré láǹfààní yìí wà fún ìwọ náà jẹ́ kan lára àwọn 99 yìí ṣègbésí ọlọ́gbọ́n darapọ̀ kó lè.

use this medium to explain what I've been saying in Yoruba language to you over there. Dear ladies, women, girls of nowadays, can you upgrade yourself, please? Come and join this seminar coming up on Saturday, 1st August 2026 at NUT Secretariat, Amsterdam, Ilorin, Kwara State, Nigeria. You will be taught on how to use your phone to make money instead of you using your data without getting any profit. If you join this seminar, you'll be taught on how to make profits by using your data. You will just be on WhatsApp and learn a lot on how to be yourself, on how to make a lot of money, on how to develop your skill. Just come to this seminar coming up on Saturday, 1st August 2026. To get your space, just type yes on this phone number 090-4594-0273. Again, 090-4594-0273. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹ́ ẹ̀yin obìnrin gbogbo kò sáǹfààní nínú kán má ṣe obìnrin lẹ́kọ̀ọ́ ọmọ ríra. Kò sáǹfààní nínú kán dáwọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ ríra. Àǹfààní wo ni wà ń bẹ́nu pé òdi ẹgbẹ́ yẹ jẹ́ lọ, ò ti ẹ̀ wá rówó, ò rọwọ́ yọ láàrin ẹgbẹ́ rẹ̀. Ọlọ́run ò ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. Máa gbọ́ àmì nìkan ràn, àfikún Olúwa rẹ̀ ó sì gbé sí ọlọ́gbọ́n. Dẹ́kun tara sàsà kọ́ gbọ́ mi bí mo ti ń wì yí. Jẹ́ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kó o lè fi gbàyè kalẹ̀ ní o. Ọjọ́ Sátidé ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tá a wà ń bẹ̀ yìí ní ìdánilẹ́kọ̀ọ́ tó làmìlàaka náà wáyé ní NUJ Secretariat Òpópónà Amsterdam tó wà nílùú Ìlọrin. Tètè dé kó o ṣe oríire ni aláfikún tí ẹ ti àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì tiẹ̀. Ìwọ tàtẹ̀jíṣẹ́ òun kó o lè fi gbàyè kalẹ̀ torí pé ààyè péréte ẹ ò rí èèyàn díẹ̀ ni wọ́n nílò 99 ìgbà mélòó ní epe àní kí wọn náà jẹ́ kan lára àwọn 99 yẹn. Tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí nọ́mbà yìí 090-4594-0273. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 090-4594-0273. Àwọn obìnrin gidi ran ọkọ wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìyá gidi fáwọn ọmọ wọn. Kí ló wá fẹ́ fi ran ọkọ rẹ lọ́wọ́ tó o bá lówó lọ́wọ́? Kí ló fẹ́ fi jẹ́ ìyá àtàtà fọmọ tó o bí tó o bá lówó lọ́wọ́? Tó o bá lówó lọ́wọ́ ọkùnrin ó tún mọ ṣàpọ́nlé rẹ yóò mọ kí ọ yóò mọ gé ọ. Àwọn ọkùnrin sì tó jẹ́ pé wọn fẹ́ fẹ́ liability mọ́ gbogbo irúṣẹ́ tó o bá ń ṣe. Bóyá ọ́fíìsì ni wọ́n ti ń ṣiṣẹ́ ni tàbí ò ń ta ọjà láàrin ọjà abó tiẹ̀ wà nínú ṣọ́ọ̀bù tiẹ̀ tó dá ṣọ́ọ̀bù ní àní o lè darapọ̀ mọ́ṣẹ́ eléyìí náà kódà kò yọ student sílẹ̀ kò ju àwọn kọ́pà náà lẹ̀ o. Ìwọ ṣá àti jóbìnrin ibí ni àwọn obìnrin ti ń ṣe àmúlò ọpọlọ ibí ló ti rí àwọn obìnrin tí wọ́n jẹ́ ògbóǹtagìrì ibí ló ti rí àwọn obìnrin tí wọ́n làmìlàaka tó jẹ́ pé wọ́n máa kó ẹ pẹ̀lú bó ṣe lè wà lórí títẹ fóònù ẹ wá dẹ̀ máa make money wá máa rówó náà wá máa rówó lò wá darapọ̀ mọ́ Verago Project tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńláńlá tí wọ́n pe àkórí rẹ̀ ní Queen of Impact. Ìwọ náà ò gbọ́ ni Queen of Impact àwọn obìnrin tí wọ́n ti làmìlàaka náà ni. Dẹ́kun máa bọ̀ wá tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti ń pè látẹ̀ẹ̀kan òun rèé tún gbọ́ lẹ́ẹ̀kan sí 090-4594-0273. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 090-4594-0273. Àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú rẹ̀ ní odò dídí ẹ má sọ pé mi ò wí tèmi o mo ti sọ tèmi fún yín o. Ẹni ó bá fẹ́ kọ́ ẹni ó bá ti ẹ̀ fẹ́ kọ́ àjọsọ oríire ni ìwọ náà darapọ̀ mọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí láti lọ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sí ẹ. Déere gẹ́rẹ́ wo ìpé ìpéjú làlàáfíà bí bá ti ń kọjá àpé ìpéjú adé baba sí òsì nǹkan. Ẹ jẹ́ iṣẹ́ nu mi ní dédé ṣíbílá gbọ̀n tá a wà yìí Ramat làwà làwà ni yọ ayé yín náà ni. Ẹ ti mọ̀ pé kókó lè kó ń kó ọmọ Èkó kì í kó ṣàmì òní fún yín lófo ẹ.

0: amazes me every single time I listen to Diamond FM after a long time away.
1: Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God.
0: Yeah, that's right. There's just something about how the amazing programming, the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
2: Àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
4: New Yara Ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.

pẹ̀lú mi. Irú ọjọ́ òní ni ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wà bím bím bím nínú òṣùpá ó yà yín lẹ́nu. N ta gbọ́ ni pé téèyàn bá dénú òṣùpá bá ṣe wà yìí téèyàn bá bẹ́ láti orí ilé ilẹ̀ ní ń bọ̀ bẹ́ẹ̀ bá ju àdá sókè ilẹ̀ ló ń bọ̀ ni yóò bá fi pé láálá tó rókè ilẹ̀ ló ń bọ̀ o ṣùgbọ́n láálá tó bá lọ sókè nínú òṣùpá ó lè má wálẹ̀ láéláé. Bí láálá bá lọ sókè nínú òṣùpá àló lè má wálẹ̀ àmọ́ àwọn láálá kan lọ sínú òṣùpá wọ́n sì dé láyọ̀ àti àlàáfíà nírú ọjọ́ òní nínú ìtàn.

nílùú ẹjọ́ òní lọ́dún 2014 ọ̀rọ̀ ìjà láàrin israel àti àwọn hamas àwọn ajìjàgbara hamas kìí ṣohun titun mọ́ nílùú ẹjọ́ òní lọ́dún 2014 wọ́n jọ ní àdéhùn pé odidi wákàtí méjì lé ní 72 hours torí ìgbàgbọ́ àwọn ọmọ nìyàn tí kálukú ti dáre bàpò mẹ́yìn balùmí ní ìbọlù ọ for 72 hours ní ilẹ̀ ìsírẹ́lì àti hamas wọ́n fi ní àdéhùn láàrin ara wọn irú èyí ò múnú ẹni dùn nírú ọjọ́ òní lọ́dún 2012 ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àdó olóró bú gbámù ọkọ̀ méjì ni àdó bú nínú ẹ̀ èèyàn 21 ló dágbére fáyé ní baghdad ilẹ̀ iraq iraq ni o 2012 irú ọjọ́ òní ló ṣẹlẹ̀ nírú ọjọ́ òní lọ́dún 2014 náà ilẹ̀ amẹ́ríkà ó ní àlèmọ̀ israel ràn ó àwọn kó nǹkan ìjà fún ẹ o àwọn nǹkan bíi rocket àwọn nǹkan bíi mortarant àwọn nǹkan oríṣiríṣi bó tiẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ aráàlú wọn gbé irú èyí ọ̀dà à ń pẹ́ kájè kúrò ọ̀nà kan tán lẹ̀ amẹ́ríkà tún ní irú ọjọ́ òní amẹ́ríkà ní bó ẹ bá ti ń fẹ́ nǹkan ogun ẹ máa sọ fún àwọn kó fún yín wọ́n ṣe àdéhùn pẹ̀lú ilẹ̀ ìsírẹ́lì bẹ́ẹ̀ ni sà 2020

kókó lágbègbè bẹ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n ń tó bí ẹgbẹ̀rún mẹ́jọ èèyàn 8,000. Omi pọ̀ lámú o. Torí àkókò ẹjẹ́ ń sáré lọ sẹ́ka àpolówó ọjà tí ń bá padà dé kí n wá sí ojú òpó lẹ̀ ẹ láǹfààní àti bèrè fún àwọn orin tó wù yín tẹ́ ẹ fẹ́ kájọ fi ṣọ̀run àjìjà léni ọjọ́ Friday. Thank God is Friday. Mo ṣẹ̀ sọ̀kalẹ̀ nìyẹn lábala Today in Israel. Mọ̀ ń bọ̀.

Yo, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ni SurePlug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pack smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

ìdájọ́ láti ṣe ìwádìí ohun tó fa ìjínigbé àwọn tó jí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé ní Ẹ̀síẹ̀lẹ̀ àti Yawata ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yẹ láti rí dájú wípé òun kọ́ lòun wà níbi ètò ìjínigbé náà gómìnà sọ̀rọ̀ òun lónìí lásìkò tó ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àwọn tí yóò ṣe ètò ọ̀hún ní ilé ìjọba tó wà ní agodi ìbàdàn níbẹ̀ ni ó ti ṣàkíyèsí wípé ìgbìmọ̀ tí àwọn gbé kalẹ̀ yìí ni wọn yóò ṣiṣẹ́ láìfọ̀tápè láti ṣèwádìí àwọn ohun tó fà á ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 wọn yóò wá àwọn ohun kùdìẹ̀kudiẹ tó kù díẹ̀ tí ó fa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà àti ìmọ̀ràn lórí ohun tí wọ́n lè ṣe kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Akọ̀wé àgbà àjọ elétò ìdánwò JAMB tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn báyìí ṣẹ́gun àìná ṣèlérí láti rí i dájú wípé òun dáàbò bo ètò ìdánwò náà ní fífi ọmọlúàbí ṣe ohun gbogbo lásìkò tí òun bá wà nípò. Ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà náà sọ̀rọ̀ lónìí lásìkò tí wọ́n gbé àṣẹ lé lọ́wọ́ lólu àjọ JAMB ti ń bẹ nílùú Àbújá ní Buhari. Bákan náà ni ó ṣàlàyé wípé ìjẹ́ ọmọlúàbí àti ìfọmọnìyàn ṣiṣẹ́ ni yóò jẹ́ kí òun ní ó ṣe pàtàkì ní ẹ̀ka-jẹ̀ka. Bákan náà ló kìlọ̀ wípé gbogbo bí ìtẹ̀síwájú ṣe ń bá ìmọ̀ tẹkinọ́lọ́jì àwọn ò ní jẹ́ kí ìjẹ́ ọmọlúàbí sọnù. Bákan náà ni iyì àti ẹ̀yẹ ẹ̀ka ọ̀hún àwọn ò gbèrò dáadáa bẹ́ẹ̀ ni àwọn ò jẹ́ kí àkóyawọ́ wà lẹ́ka jẹ̀ka àti pé ìgbàgbọ́ táwọn èèyàn ní nínú àjọ JAMB kò ní sọnù. Àìná ṣàlàyé wípé àwọn yóò ro ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti gbógun ti èrú nínú ìdánwò. Bákan náà ló ṣàlàyé wípé ìlànà tí wọ́n ń lò ní àgbáyé láti dáàbò bo ṣíṣe ìjàm̀bá ni àwọn yóò lò. Ẹ̀ka àwọn òṣìṣẹ́ lẹ́ka òfin ní ìpínlẹ̀ Kwara ti ṣèlérí pé àwọn ogun lé àwọn tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀. Wọ́n ṣàlàyé wípé kò tí ì sí ìdúnadúrà pàtàkì kan láàrin ẹgbẹ́ àwọn àti ìjọba ìpínlẹ̀ yìí tó sì jẹ́ wípé nínú ìpàdé tí àwọn ṣe nínú ilé èyí ni wọ́n fẹnukò sí nínú ìpàdé tí wọ́n ṣe ní ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kwara tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ yìí ni àwọn ń ṣe tó sì jẹ́ wípé kò tí ì sí ọ̀rọ̀ pàtàkì kankan tí ó wáyé láti ọ̀dọ̀ ìjọba sí àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látọ̀dọ̀ ìjọba sí àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan. Èyí ló wáyé bó tilẹ̀ jẹ́ wípé láti ọ́fíìsì olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Kwara Ọládayọ̀ Odúwọlé wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òṣìṣẹ́ ẹ̀ka òfin láti padà sí ẹnu iṣẹ́ wọn tàbí kí wọ́n kojú àìnírí owó gbà látàrí àìyọjú sí ibi iṣẹ́ pẹ̀lú òfin tó gbé iṣẹ́ lẹ́sẹ̀. Àmọ́ àwọn òṣìṣẹ́ òfin náà sọ̀rọ̀ wípé pẹ̀lú bí àwọn ti jọ ń sọ̀rọ̀ àti pé bí wọ́n ṣe ń bá àwọn tí wọ́n wà ní òṣìṣẹ́ ẹ̀ka òfin sọ̀rọ̀ tí wọn ò bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ papọ̀ kìí ṣe èyí tí àwọn lè sọ wípé bóyá àwọn ti bá àwọn sọ̀rọ̀ àti pé kìí ṣe ọ̀rọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ olórí lẹ́ka ètò òfin. Bákan náà ní fífèsì sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti Ìlọrin ti pe gómìnà Abdulrahman Abdulrazak àti ẹni tó jẹ́ amòfin àgbà ní ìpínlẹ̀ yìí títún ṣe kọmíṣánná ètò ìdájọ́ láti tètè wá wọ̀rọ̀ kọ sàdá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nínú ọ̀rọ̀ tí àrígbà láti aṣojúkọ̀ ìròyìn wa Nedu Okorie. Ó ṣàlàyé wípé ẹni tó jẹ́ alága ẹ̀ka ọ̀hún Jimo Sahad Muhammad amòfin ṣàlàyé wípé ọ̀rọ̀ àsọjọyẹ̀pọ̀ pẹ̀lú ìfikùnlukùn alálàáfíà ní ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó rọ ìjọba kí wọ́n má ṣe mú àwọn òṣìṣẹ́ ní tipátipá pé bí wọn ò bá yọjú síbi iṣẹ́ àwọn ò ní sanwó torí èyí lè mú kí ọ̀rọ̀ ọ̀hún kí ó túbọ̀

Ìròyìn káàkiri àgbáyé fún ti ìrọ̀lẹ́ òní kó ní ju báyìí lọ ká tó dánu dúró lórí ìròyìn náà ẹgbẹ́ àwọn kókó tá a ti mẹ́nuba lẹ́ẹ̀kan sí àfitò yín létí pé aya rẹ̀ Nàìjíríà rọ àwọn ọ̀dọ́ láti ní ìtẹ́lọ́rùn àìnágbàpọ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àjọ elétò ìdánwò JAMB àwọn òṣìṣẹ́ lẹ́ka òfin ìpínlẹ̀ Kwara tẹ̀ǹpẹ̀lẹ̀mọ́ ìtẹ̀síwájú ìyanṣẹ́lódì ẹgbẹ́ NBA pè fún àsọyépọ̀ ní ilẹ̀ òkèrè ó kéré jù èèyàn 25 ló kú nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní Algeria ìròyìn ọrọ̀ ajé ìjọba àpapọ̀ yóò yọ ìkúnpa orí owó iná mọ̀nàmọ́ná láti ọdún 2027 ìròyìn amúlùúdùn láti mú wá sí ti gbọ̀yìn pé olórin ọmọ ilẹ̀ South Africa Tyler yọ èkó kúrò nínú àwọn ibi tí yóò ti lọ ṣeré lẹ́ka eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Falcons sọ pé àwọn gbáradì láti kojú ikọ̀ Zambia kàtó máa lọ ń jẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 2024 olórin ọ̀ǹkọrin eléré orí ìtàgé àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn onyeka ohun ènù dágbére fáyé nírú ọjọ́ òní lẹ́ni ọdún 72 ní báyìí ẹ ti mọ̀ bó bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tún àwọn akọ̀ròyìn wa létí ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 091-6062-7526 abiodun akinwumi ló ṣe àkójọpọ̀ ìròyìn káàkiri àgbáyé ti ìrọ̀lẹ́ òní olóyè Déṣe Jacob ló tún sí èdè abínibí tó mú wá sí tí ìgbọ̀ yín ẹ̀ṣẹ̀ púpọ̀ bẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì tó ta wọn yọ yìí

0: kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pẹ́ ò mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wá dẹ̀kùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí bí fún mi bí àbí bí wá.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù tá wá jẹ.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Ǹjẹ́ lálẹ́ òní àwa náà mọ̀ tún débi ìṣe wa nù.
1: Adé o.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Kábíyèsí.
0: Alágbára tí ìbéèrè àyèkó tó lò ó.
1: Bẹ́ẹ̀ni.
0: N tó bá ṣe o ṣe gbé.
1: Wọ́n ṣe gbé.
0: Wọ́n nìkan ni o láṣe gbénú ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n náà ló láṣe gbé lọ́rùn.
1: Kò sẹ́lòmíì.
0: O ọba tí ń ṣoré fún ni ta rò pé bí ní ṣe ń gbà mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbà mí a sì máa kẹ́ni a rò pé bóyá ó ń tẹ́ni ni.
1: Ó tọ́ ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kábíyèsí.
0: Ìgbà tí òye yẹwọ́ba tó pa wá mọ́ tó dá wa sí. Ìjẹ́ ọ̀kànkàn ńlá tó kàn mí kí tó kanú ìyá mi kábíyèsí rẹ o.
1: Kábíyèsí.
0: Iná bara wúta wúta òjò kó mẹ́ọ̀ká yọ lálàlà.
1: Kábíyèsí.
0: Gbogbo ọ̀rọ̀ ńlá èyí tí ń jò kẹ̀ òbí òkú ẹnu bàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Búra gada búyọ lógo ẹ̀mí inú ẹ̀mí ọ̀rọ̀ nú ọ̀rọ̀.
1: Kábíyèsí. Gbogbo
0: ìwọ náà lọ́lọ́run.
1: Ìwọ ni.
0: Ta ni ó wá mọ bùgbé rẹ kó wá sọ.
1: Níbo.
0: Ọlọ́run ti ń gbé níbi gbogbo lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Bẹ́ẹ̀ni.
0: Alẹ́ ètò níbi ìṣe wa náà nù
1: o. Gbogbo
0: ara lè náà lásìkí.
2: Fa
0: bá yín dáadáa o.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ wo. Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Kábíyèsí rẹ o.
1: Kábíyèsí o.
0: Ìbà lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí.
1: Ìbà.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ìbà.
0: Ìbà rẹ o.
1: Ìbà.

ìwọ tó jókòó lórí obìnrin ayé o. Ìwọ yìí kan náà ló jókòó lórí obìnrin ọ̀hún. Ayé àtọ̀run kún fún ọ̀gbọ́ rẹ sàn. Ayé ò gbà ọ́, ọ̀run ò gbà ọ́. Aláṣẹ afàṣẹ ibi gbogbo. The paramount ruler of the whole universe. Gbogbo ayé forí balẹ̀ fún ọ òhólówó orí ayé. Gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ òhólówó orí ọ̀run. Ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí. Olójú iná ẹlẹ́yìn oòrùn. Inú òòrùn ló gbé ń gbà tẹ́gùn. Ojú rẹ ò ṣeun. Akọyìn sí rẹ ò ṣeun. Arúgbó ọjọ́ àbẹ̀rù funfun gbòòrùn. Olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀. Arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n. Olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́. Agbó kọjá ogbó òòrùn. Agbó kọjá ewu. Adàgbà kọjá àṣìṣe. Ìrànú àwọn wòlíì. Ipá àti agbára àwọn náà fi. Ọlọ́run ládèjì ẹ sí káyà olúgbó ẹ̀. Kìnìún ti gbẹnu sáàmù olúwalá. Ọlọ́run Ẹ́stà Ajayi Abímbọ́lá o. Ọjọ́ ogbó òdí agbára rẹ. Irun funfun ò sọ ọ́dọ̀lẹ́. Aṣòro kọlu bí ògiri tó ti gbẹ. Ìwọ ni náà nú ara ti fàgìyà tẹkàtẹkà. Omi mi ńlá tẹ́nìkankan ò lẹ́ẹ̀mí. Òkúta inú kànàkànà tó pa Gòláyà tí olórí ogun Filistini.

0: àwa náà fọ pé àtìyìn fún ọlálẹ òní ọlọrun
1: kábíyèsí
0: rẹ ọlọrun o
1: gẹgẹ
0: bí ìṣe wa o wọn náà lásì máa yìn
2: wọn
0: náà mọ àgbéga o ǹjẹ adélálẹ òní
1: adéwọlé
0: akọyìn bómi ọkọ sọ dàda ó sọ níbi ti ẹkọ pẹlú kìjùkú ọláti rẹwájú ògùn ní yọpá ibi tìlẹ méjì alákàfẹyìn rẹ ìjà lògùn tẹnasa pìrìsẹńtà ọmọláwo ti ń fabọlá mọ kọyan gan òkú pàpàpà fi rẹ ẹnà kànàkànbá rẹ lọ kànàkànà mọ ní ẹkọ àjálẹ o àràǹdà o
1: àràǹdà ẹkùn
3: tọ ẹmí bàbá lábúlé wa hàn adìde má gbàgbé ìdí ọmọ àsìkò kí o tó mú ọmọ àwẹ ìwọ ohun kó tó rí náà apárí tí ń gẹ pọnkì abiri mọ́sẹ̀ fẹ́sẹ̀tì ẹ mà káàlẹ́ o àràǹdà o
2: àràǹdà ẹkùn olúwa gbẹmí ga ọmọ akín pẹ̀lú mi lórúkọ títí mi agùntàṣọ́lò ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pà báyìsáṣọ rọbọ báyìí fọ sọ́sẹ́fì sẹ́ńtàrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin ni mo ń kín lálẹ́ tì ní pé gbádùn wa dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ń gbádùn wa látẹ̀yìn ẹ wo ẹ wá nǹkan fi léde nítorí pé ètò ta lẹ́ẹ̀tì ní adìwa bíbá nínú ètò ta pè ní àràǹdà o
1: àràǹdà ẹ̀kùn.

0: mọ̀ tún dé padà nìyẹn.
1: Àbọ̀.
0: Bàálàbúlé o.
1: Ìdáhùn.
0: Ọ̀dọ̀ yín gangan ni mo sì dé o.
1: Mo ti rí o.
0: Ẹ ti rí mi.
1: Bẹ́ẹ̀ ni rí.
0: Ọ̀dà fẹ́ ṣe rí mi yìí náà. Mo tún gbé nǹkan ka yín mọ́ ni.
1: Tọ́ ṣe é wóni. Ẹ̀rú bá mi ń gbọ́ lọ gbé nǹkan ka mọ́.
0: Àyíká rí mi. Mo fẹ́ kẹ́ ẹ mọ àwọn tó ṣe àwọn kinní wọ̀nyí bóde ni.
1: Yíyúndà yíyúndà.
0: Ọ̀dà ilé yìí clap meter ni wọ́n ń pè o.
1: Tọ́.
0: Clap meter ta wú yìí.
1: Ó sì
0: ó láti ṣàwárí òun náà jáde.
1: A fẹ́ mọ̀.
0: Ọ̀dà náà a ṣe é bóde. Ìyẹn clap meter ta wí.
1: Ìbá.
0: Ó ní 180 degree ni o. Lọ́dún 1948 ni.
1: Ọ̀pẹ.
0: Látọ̀dọ̀ amprop náà ló ṣe ń gbà náà.
1: Ó sì ó ó sì
0: ó. Ó gbé ọ̀nà jìn.
1: Ọ̀nà jìn.
0: Ó kà gbé ọ̀nà jìn ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ ti mọ̀ náà nìyẹn.
1: Ẹ kú oríire.

0: Bengals.
1: Ọkùn ló ń
0: kí sí. O tún dọ́dọ̀ tiẹ̀ náà padà bí eré bí àwọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni ẹ kúrò.
0: Ó ní abẹ̀ wọn o. Ìkẹ́kẹ́ tó rè stand ní jẹ́. Bẹ́ẹ̀ni kan bẹ̀.
1: A fẹ́ mọ̀.
0: William C. Carter ní jẹ́. William C. Carter. Lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 1885.
1: Kí ló sẹlẹ̀?
0: Náà ló ṣe kinní ọ̀hún tó ṣe bóde. O dẹ̀ ti mọ̀ náà nìyẹn.
1: Bẹ́ẹ̀ni ó ti wà lọ́lẹ̀ àràǹdà o.
2: Àràǹdà ẹ̀kú. Ninja opa
0: o do ti yin pada
2: mi
0: kakari tongues ninja
2: tongues
0: a se o ti ti pente lati 3000 BCE o na ni kini yi o pe ona jin ona jin o da na se wari lati pelu tongues awiye lodun 1890 in kakari ta tun se bode o
2: o
0: je ara hun elo
2: ma fe mo
0: ta mo birin a ma lu papa julo lati fi kirun won ko le coil dada
2: coil
0: iron na pe abi coil tongue eleyi a se latowo ma che gretio
2: o
0: Ma Chegretio ni 1890.
2: Okay.

0: lúgbẹ̀ngà mo tún dé padà nìyẹn
1: gbọ́
0: ìkankan náà tún rí o
1: àwọn
0: méjì ló dẹ̀ ṣe kinní ọ̀hún
1: ìyẹn
0: electric calling iron àkọ́kọ́ ṣe
1: electric
0: calling iron fúngbà àkọ́kọ́ reni le liver àti roga le morning reni le liver àti roga le morning lọ́dún 1959 náà ni wọ́n ṣe bóde
1: wọ́n ṣeun o.

0: padà ló gbẹ̀ngà.
1: Kábọ̀ Pálí.
0: Oye kankan tó rè é o. Spatula ni n jẹ. Spatula. O da ẹnìkan bẹ̀.
1: A fẹ́ mọ̀.
0: Zo M Martella ni n jẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Zo M Martella. O ṣàwárí àwájáde. Tọ́. Ìyẹn Spatula lọ́dún 1798.
2: Ọmọ ọmọ orí kan. Ọmọ Batuli. Batuli àbíbò lọ pé. O ti yé wa
0: báyìí. Màsúmà mi.
2: Tọ́.
0: Bàbá o.
2: Ní dáhùn.
0: Oda náà ona lọ́dún 1798 ni Olúgbẹ́ngà.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni. Oda náà bá alábúlé.
2: Ní dáhùn.
0: Sáwárí ìkankan bẹ tán pè ní Ore Spatula.
2: Ore
0: Spatula yìí ẹnìkan ní jẹ́bẹ̀ o.
2: Tọ́.
0: Nílẹ̀ Hungary lọ́hùn-ún. Ona ṣàwárí àwájáde Spatula tí ẹ̀ ó ṣe é bóde.
2: Ó ṣe òun.
0: Ṣùgbọ́n orúkọ rẹ̀ wọ́n fi ń pe Ore Spatula. Lọ́dún 1798 ni.
2: Ọ̀nà jẹ́.
0: Ẹ nígbà náà lọ́hùn-ún ó ṣe kinní yìí láti máa fi pa àwọn housefly àwọn bí àwọn sísìn nígbà náà lọ́hùn-ún ló ṣe kinní láti máa fi pa
2: o. Ó ṣe òun.
0: Lásìkò tá à ń wò yẹn Ore Spatula.
2: 1798
0: náà ni
2: ọ̀nàjìn ó dáa
0: náà ṣẹwárí ọ̀rọ̀ Spatula táwé ọ̀hún gangan fúnra rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò nílẹ̀ UK ìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú èdè gẹ̀ẹ́sì látọdún 1525 ìyẹn 1525 gan rẹ̀ tí wọ́n ti ń lò ó Olúgbẹ́ngà ṣẹwárí àwọn ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Spatula táwé yìí ló ti wà lẹ̀ láti 3300 BC Spatula ngba náà ni o ó dàbí Spatula náà nígbà náà lásìkò gbà náà òun ti ṣe bí ta yóò di òní o ó náà ló dẹ̀ ti mọ̀ lẹ́rọ̀ yìí lórí ètò.

0: ètò náà láwà tá pẹ̀ lárándẹ́kùn lálẹ́ òní ní diamond jákèjádò àgbáyé náà lẹ́ ti lè gbọ́ o kẹ́yìn tí bàǹdẹ́lẹ́ ara wa ní bó lójú ọjọ́ o lọ́ wá ilẹ̀ rí ni o o a sì kí adé ọmọ adé o o adé ọmọ adé ọkọ̀yàwó adúpẹ́ o ọlọ́run bá wa ṣe é adúpẹ́ o ọlọ́run ti gba ògo o ti bá wa ṣe é adúpẹ́ fọlọ́run láìpẹ́ láì jìnà ká wa kó ma lókun
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ọ̀nà bàálàwílẹ̀ o ìkẹ́kẹ́ tó rẹ o
1: má fẹ́ mọ
0: duret ní jẹ́ duret kí ni mo pè é
1: duresi
2: ó bá rí dòdò sí
1: ẹ kọ́ dáa ọ́ dáa àwọn ata tó dáa ọ́fíìsì
0: ọ̀nà náà bàbá ẹnì kan bí ọmọ ilẹ̀ france lọ́ọ̀ ni o francois anthony henry Descroville ní jẹ́ ẹni tá à ń wúyè ìyẹn ọmọ ilẹ̀ France ni
1: o
0: francois anthony henry de Crozel ó ṣàwárí àwájáde bonnet tiẹ̀ ó ṣe jáde lọ́dún 1791 ṣe bonnet tiẹ̀ ló ṣe bóde
1: gbà náà
0: ó ṣeun náà lẹ́dẹ̀ tí mà yí o lórí ètò tá a pè ní àràǹdá o.

0: fingers.
1: Ọkùnrin okay, lókè sí.
0: Ọ̀gá ẹni ọ̀rọ̀ bùrẹ́ ta ń wuyì. Ẹni kan náà wà tó náà ṣe àṣepé iṣẹ́ lé lórí.
1: A fẹ́ mò náà.
0: Joseph Luce ní jẹ́.
1: Orúkọ rẹ̀ ni.
0: Joseph Luce ta wuyì. Ó wá parí iṣẹ́ nígbà tó yálé lórí lọ́dún 1824 mọ̀ ní.
1: Tọ́
0: Bonnet tiẹ̀ bó ṣe bóde nígbà náà 1824.
1: Ó ṣeun.

0: mọṣẹ ń bàbọ lórí ètò ọhún lálẹ òní ó lúgbẹngà
1: ọpá ìbísí
0: mọ tó dé sọdọ rẹ padà nù
1: mo
0: tún fẹ fi àwọn kankan ẹ ni
1: o ti ṣetán láti mọ
0: ọ ṣetán láti mọ ó dáa náà ẹnìkan bẹ tá a lè gbàgbé ipa tó náà kó
1: a fẹ mọ
0: o pé kí ló kọ rẹ ni
1: orúkọ ẹ ti ń jẹ
0: Betty Dickinson ń jẹ Betty Dickinson Betty Dickinson yìí ó náà mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbèrò ìgbìyànjú àti àwọn àyẹ̀wò tó fi mọ́ à ń gbọ́sẹ̀ àwọn sìríǹjì tó jẹ́ plastic disposable syringe ó kọ́kọ́ ṣe bó ni gbogbo gbé jáde lọ́dún 1961 ó wá bẹ̀ sí ń tẹ́sì ọ̀hún gbọ́sẹ̀ rẹ̀ wò ó bẹ̀ sí ń gbìyànjú láti mú ìdàgbàsókè dé bá kinní ọ̀hún sórí pé a gbọ́dọ̀ gbàgbé rẹ̀ Betty Dickinson
1: gbogbo
0: a gbọ́dọ̀ mọ rántí ẹ̀ náà ni
1: gbogbo
0: kí tó kò lórí ọ̀rọ̀ eléyìí bá a lábúlé
1: o
0: ń bọ̀ ọ́dọ̀ rí yín ní kò pẹ́ kò jìnnà.

0: gbẹ̀ngà mo dé padà sọ́dọ̀ rẹ o o ìkẹ́kẹ́ tó rèé
1: dropper
0: ni wọ́n pè o dropper ta wuyi bó láti ṣàwárí àwájáde rẹ
1: kó
0: dá ẹnìkan bẹ kẹfin water dropper níjẹ kẹfin water dropper ẹni ta wuyi ó sì àwárí ìyẹn ohun èlò tá ń pè ní water dropper jẹ ẹnu mi owó ẹnu mi ọrọ kẹfin water dropper yìí ẹnìkan bẹ tá ń pè ní ìyẹn lord kevin lord kevin olùṣàwárí àwájáde kevin water dropper yìí lọ́dún 1867 náà ló sì ṣe o ṣeun ọ̀nà sì jìn bó ṣe lóòótọ́
1: kókó
0: dropper òun náà ló ṣe bóde o
1: yẹ
0: lord kevin ẹ ti mọ̀ náà nìyẹn o
1: bẹ́ẹ̀ ni a kú rire.
0: Down. Odo yin pada.
2: Kaabo.
0: Ikankan re.
2: Mo fe mo.
0: Glass rod ni won pe. Glass rod kini mo pe.
2: E mo.
0: E le mo. E fe mo na ni.
2: Be ni.
0: Odo ikankan re won ma npe ni opolopo ma npe ni bent glass rod.
2: Be ni.
0: Bent glass rod. Ile ya se body lato wa arakunrin kan ni.
2: Mo fe mo.
0: John Tyndall.
2: O seun.
0: John Tyndall.
2: O ko enu.
0: Lodun 1854.
2: Ona je.
0: 1854.
2: Ope.
0: Ti mo na ni e o.
2: A ko rire.
0: Ikaka tun re o pipette ninje pipette ta wuyi omo le france kan ti won pe ni jean claude pipette na lo sawari pipette ibode lodun 1815
1: mo
0: de lab o ba nbe o 1815 na lo se.

0: Dábúlé o.
1: Ìdáhùn.
0: Nínú sáyẹ̀nsì kankan yìí. Burette and pipette ni wọ́n ń pè é.
1: Ó dáa.
0: Sẹ́wárẹ́ nìkan bẹ́ o. Ẹni tá à ń wúyọ ọmọ ilẹ̀ Faransé náà ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó jẹ́ onímọ̀ nípa à ń pò ògùn ìbò.
1: Ọ̀sìn.
0: À ń ta ògùn ìbò. Nígbà náà. Dextrosilis ni ẹni tá à ń wú yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wá gbé kinní yìí. Ó ṣe é bóde.
1: Ó ṣe hun.
0: Ní 1795.
1: Ọ̀nàjì.
0: 1795.
1: Ọ̀pẹ́.
0: Ló ṣe Burette and pipette ló ṣe é bóde.
1: Ó ṣe hun.
0: Ó ṣe hun.

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe ilé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegbò. Lọ́fín sanmọ ará yẹlò oré ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kú rìrì, kẹ́sẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yún ni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Aba International, Mr. Garanti. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Lọ́rọ̀ rẹ̀ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́, igbó ti dí. Ó ti tọ̀nà tọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 070-667-99793. Lẹ́ẹ̀kan sí 070-667-99793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti, olóòtú ìṣètò àti ìsanra. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọkalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-799-793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn. Àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa nílé-iṣẹ́ Miracle Apps International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93. Òun náà ni WhatsApp number mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètọ̀? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí orórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wà rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì. control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise miracle herbs international mr guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa on tawon eyan ri oni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pamimora kin pao tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na tru o bai koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi isale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti ete ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi suga ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airorun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko wo sati ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi isale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retinavin ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isanra ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikeriki ara re eleyi ri be tori isanra re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706699793 lekan si 0706699793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo olohun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara olohun
2: mo mo pe wenja o ounje
0: on pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle arts international mr guarantee agba onisegun ibile to mo ewe atego to fin so maraye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode ti won le mo ro aisan to nba ofin ra aisan wo lo nse won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile sele de omokunrin ati nkan alejo omo obirin tin se segesege yo mu kini obirin o ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule sokokiri mo o fun eyike yi isoro to nba ofira e ma pe sori number yi 0706679793 le kan si 0706679793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan loga

ìtọ́ su yìí. Bí bọ́lọ́ wà lájí ní ogun. Ogun ayé rẹ̀ máa kẹ jẹ́ gbọ̀n. Kẹkẹrẹ jẹ́ gbọ́n lọ́la Sátidé. Láta aago méjì àṣálẹ́ tààrà ti wọnú àdúrà. Wọ́n àwọ̀ bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀rọ̀ sí Olúwa láàyè. Àtàwọn olórí ẹ̀rí bí wò ní ìtọ́rọ̀ àtàyé ń tọ́tì ẹ̀. Abiodun Adeniyije. Fún ti máa fi máa jàmú tó dà tó lórí ìpè. Súré fún gbogbo èèyàn. Gbogbo ẹni bá ń bọ̀ ni kò ń gbé ká ìjì omi lọ́wọ́. Ohun Ọlọ́run ni pé kí làbà ó pé omi orí ilẹ̀ àdúrà.